mọ̀ mọ̀ ẹ ti bọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sọ pé ẹ bìlà ẹ yago ó dá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bí tẹ bá wà mo fẹ́ kẹ mọ̀ mọ̀ lónìí ẹ sì orílẹ̀ ẹ sì orí yín bá a ṣe ń bọ̀ ṣọ́ọ̀tì náà nìyẹn tó o bá ti wẹ̀ tán mọ̀ wulẹ̀ wé nǹkan kan wá ṣọ́ọ̀tì lónìí a sì rílẹ̀ wá ni ṣe rúṣù mẹ́fà tó kù yìí ẹ̀yẹ ẹ̀yẹ lábàá wọ Sunday service níbi tá a ti fọ̀ wá lẹ́sẹ̀ ẹnìkan ní àfọ̀ ẹsẹ̀ wọnú convention ni it's going to be the, Sunday will be the covenant day of feet washing ọjọ́ májẹ̀mú ẹsẹ̀ fífọ̀ ni a tó ti mú oṣù mẹ́fà o lè jẹ́ ẹ̀mejì péré ni feet washing wọ́n wáyé lọ́dún yìí tó oṣù kẹfà láàrin oṣù mẹ́fà sí keje ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀ débi re ibi tó rò kò lè dé láyé máa gbé mọ̀mọ́ kan sí láìpẹ́ mọ̀ bọ̀ láyìn ni waste àkókò níbi tẹ́ ẹ bá wà gbogbo ẹni tí bá ń bẹ níwájú ẹ sọ pé kí n ó bìlà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀ sí ayé rẹ dádì ẹ dìde níbi tẹ́ ẹ bá wà ẹ wá gbé ẹsẹ̀ kan síwájú gba ẹ̀ẹ̀mejì lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ síwájú akọ̀wé rẹ̀ ohun tí a kọ ni wípé ọlọ́run ṣiṣẹ́ fún odidi ọjọ́ mẹ́fà nígbà tó di ọjọ́ keje kí ló ṣe bíbélì ló sinmi a bọ́ sí oṣù keje ohun tí oṣù keje túmọ̀ sí kì í ṣe pípé nìkan ó túmọ̀ sí ìsinmi gbogbo ẹni tí bá ń gbọ́ mi láàárọ̀ yìí bó o ṣe gbé ẹsẹ̀ kan síwájú mọ́ sọ tẹ́lẹ̀ màlábádá ṣàtọ́bà aladis láti ìsìn lọ irú ìsinmi tó ò lórú ẹ̀rí láti oṣù keje yìí lọ bí ọlọ́run bá sinmi ní ọjọ́ keje mọ́ sọ tàṣẹ ọ̀yà gba ìsinmi lọ́wọ́ ogun jíjà in the name of Jesus Christ ẹ gbé ẹsẹ̀ number two ó di igbákejì kandu lẹ́ra pàdé mi tó bá di aago mẹ́sàn-án láàárọ̀ yìí ẹnìkan ní mẹ́sàn-án àti ní aago mẹ́rin màá wá sọ tá a fi break oṣù mẹ́fà ló kù o nílò láti tan ìmọ́lẹ̀ ẹ gbé ẹsẹ̀ síwájú number two ẹ gbọ́ tí bíbélì sọ ni bíbélì sọ wípé nígbà tí àwọn ọmọ íbérù tí wọ́n bá sìn tí wọ́n ṣerú fún odidi ọdún mẹ́fà nígbà tó bá di ọdún keje olúwa ní kí mósè ọ̀ sọ fún àwọn ọmọ ísírẹ́lì kó jẹ́ kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ èèyàn ti ń sin gbàábọ̀ fún ọdún mẹ́fà tó bá di ọdún keje wọn á ní kọ́ mọ́ lọ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ò mọyì ọdún tó ti ń ṣerú mi ò mọyì ọdún tí wọ́n ti ń yàn ọ́ jẹ mi ò mọyì ọdún tó ti ń sin gbà àṣẹ jáde láàárọ̀ kùtùkùtù ọjọ́ kìíní nínú oṣù ẹlẹ́ẹ̀keje ọdún keje rẹ pé látòní lọ ọya jáde kúò lábẹ́ ìṣerú lórúkọ bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ in the name of Jesus Christ bí ẹsẹ̀ kẹta síwájú ẹgbọ́n tí bíbélì sọ o bíbélì wípé ẹ̀yí Jericho ká ní ìgbà méje ó ní nígbà tó bá di ọjọ́ keje ẹ̀yí lẹ́ẹ̀méje ẹ wo májẹ̀mú yẹn so seven ní nǹkan mo ka bíbélì mi yékè mo sì máa gbára tó ń bẹ́ẹ̀ bó o ṣe yí tó gbé ẹsẹ̀ kẹta síwájú wá yí mọ́pò lórí láyé kan yí kọjú sọ́nà ibòmíì ogun olóbìnrin po láyé rẹ ìgànnà tí òjé dádì rí ọ kọjá ìgànnà tí òjé mọ́mí ọ kọjá nítorí ikú àti àjínde jésù bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mo ní kọ yá níwájú ẹ ọyá ọyá ọyá ọyá ọyá ọyá in the name of Jesus Christ pẹ́pẹ́ yọ pọn mọ jù báyìí lọ tó bá di nine lónìí ní church àti ní four even lórí facebook ọdẹkùnlé epaphras lẹ́ẹ̀tì pàdé mi alákàtú àyà gbogbo ẹ̀yin mọ̀mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìpàdé women convention kì í ṣe tóbi nìkan o ìrọ̀ o kọ̀ǹbá àwọn obìnrin ọkàn mọ̀ ṣe facilitator àwọn ni ó ṣe agbẹ́tẹrù ẹ̀ ni àjọ wà ńbẹ náà ní tọkùnrin tóbi ẹjẹ́ ń ṣe báyìí gbé ẹsẹ̀ number four síwájú ẹ gbé ẹsẹ̀ number four síwájú elijah sọ fún ọmọlẹ́yìn ẹ̀ wípé nígbà tó torí babẹ́ rẹ̀ ó ní lọ ní ìgbà kíní lọ wò bọ́yá òjò ti fẹ́ rọ̀ bíbélì ní ọlọlẹ́ẹ̀kíní ọlọlẹ́ẹ̀kejì ọlọlẹ́ẹ̀kẹta ìgbà tó di ẹlẹ́ẹ̀keje bíbélì sọ wípé ó ní mo rí ọwọ́ kan tó ṣí kú o ó ní láti inú òkun lọ́wọ́ yẹn ti kú o elijah nílò ti lọ sọ fún ọba ahabu pé omi dé ó tètè máa lọ lẹ́yìn ẹlẹ́ẹ̀keje a bọ́ sí oṣù keje ọwọ́ tí ń dí gàga ayé rẹ ọwọ́ tí òjè kó wú ọ wá ọwọ́ tí ń gbélé ayé rẹ mọ́lẹ̀ tí òjè kí ìyanu ọkàn ọ mo dúró nínú jìbùjìbù àṣẹ láàárọ̀ kùtùkùtù lójú ẹsẹ̀ number four yẹn ló ti fò ní ìgbà méje ọwọ́ yẹn kọ gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ in the name of Jesus ẹ kígbe oṣù keje mọ wáyé
aso tele meje pe won ni so nkan o tele lo se olongbo owo ti di ota o ti gbe dan egbe ese number 5 si waju bibeli so nkan kan leyin igba ti elijah to sun le omobirin omokunrin omobirin yen to ku bibeli ni omo re ku ori fifo lo pa lai saja leyin igba to mo yen ku o sai wa ba wuli olohun elijah elijah wa tele lo be nigba to debe bibeli ni o sun le ni igba meje o sun le omo yen ni igba meje to ba ka bibeli re bibeli wa so wipe leyin elekeje omo yen sin jade ni igba meje ekigbe o sun keje mo wayi lati oni lo gbogbo eyin te ba le foke ni igba meje loruko baba tomo temi mimo on to ku laye re oya soji oya ji oya ji oya ji oya ji oya ji oya ji eji in the name of Jesus Christ wa gbo eti mo gbo re bo se foyen ase ti jabo ninu aye in the name of Jesus Christ egbe ese number 6 si waju olufe pepe yo pomo ba se ran si de ba se n ba bo yi mo nbo e wa gbo nkan o leyin ti namani eran ti namani adete bibeli so wi pe o ti ori re bo odo jordani o ti bo le kini nkan kan sele o ti bo le keji nkan kan sele igba to pe ele keje bo se ti ara re bo inu odo jordani ni igba keje bibeli ri ara re mo o dabi omo titun e te pare lara re o gbogbo eni ti ngbo mi loni mi o mo ru aisan osun mefa to se mi o mo aisan ti ti nbo fa ni odun mefa tabi igba mefa o ati bo si osun keje loruko baba to ma ti temi mimo aisan gbogbo ofara re o ya jabo jabo jabo jabo jabo jabo e jabo le in the name of Jesus Christ olufe inu mi o dun ko san re majemu re ko fi side to yin tin jabo yi gbogbo tin de olamu ami ti won ri lara re ti won fi si olore o ti wo osun keje opare patapata in the name of Jesus e wa gbe ese le keje siwaju wa wa gbe ese siwaju mo ro bo ti travel lo siwaju ati siwaju wa du olori ese yen ohun ti bibeli so di mimo fun wa ni wipe won kan jesu mori igi lagbelebu oro meje ni jesu olugbala mi so lori igi oro meje ni jesu so lori igi agbelebu oro to so eleyi to jade ni igba keje lenu e so fe gbo ohun ti jesu so ni igba keje ni pe o pari ohun to jabo lenu jesu niyan ha emi na duro gege bi iwuko ti jesu ba ile so ni igba keje osu keje lo wa yi ekun ati damu re ibanuje re wahala re ide re ofara re bi n ba gbo to se ami loruko jesu o pari ogun re ko dake ko dake je ko dake ila ilu aye re ko dake in the name of Jesus Christ e kigbe ni bi ese keje yen ogun mi pari loni in the name of Jesus gbogbo mi to ni anfani ati gbo mi ogede wewe meje meje la o fi break eyin te wa ni diaspora ele mu meji meji pelu eyin meji meji aside pelu ogede wewe aside pelu ogede wewe meje meje kan du eyo kokan si wa lowo emi ati yen lawulo wo sunday ta fe fo gbogbo eyan ni ese eyin meji meji e ri pe gbogbo e bi white bayi ni enikan ni kin o je kilo date je seven awi ojo meje la gba ojo ta ba si pari e ni Jesus City agba woli olohun alaye baba kale jaye intercontinental provincial pastor agba won la lejo ni Jesus City kan na pelu anointing o meji meji ti emi oluwa ni fun yin ma fun yin ni number teyin yo mo foko si boya loni tabi ni ola ma bere si gba oko gbugbe yin te wa nibi to jina tin tin gbe so ji dodo yin e mo send e a pade ni 77 ni Jesus City kin ton so nkan kan die e je n fenu so bayi wi pe aside ore majemu loni enikan ni yes lagbara olohun laarin oni si ojo meje ni mama so ore majemu bibeli lo so be oni ku awon ayan fe mi jo je ki won fi ebo ba mi da majemu asiri ti wa re o mama iwo na le dan o iwo na le join wa losu yi asese bere bi igba todun mi sese bere ni osu mefa to kan odun ja wo ti o fi o da lara o ni bo le ti ngun mi ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu ore majemu bere lati 2000 awon mi san 5 o le san 7 o le san bo bo si se nse mo se tawon mo re
asiri ni ma fun yin ni account number ni se fun gbogbo awon ti an fe kokko se ti won oni loju anu iwo to ba se ti e loni iwo ebo anu ti e loni iwo bo anu ati ore majemu gbogbo to ba wo ni odenwo loni sa tabi iwo to ba fe san ida mewa e lo account number yi account number church na ni akojopo awon ore majemu ila wa fi nse gbogbo n ta nse lori radio 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yin o ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International na ni o gbe jade First Bank ni yen account number church ni mejeji ki se temi oh gbogbo le bi mo se ndu yi be ninu mi ndun e mu candle eyo kan pelu ogede wewe meje meje ati eyin meji pepe yo pomo e ma we ri te ba nbo don't use your don't cover mo cover mo lo scarf mo lo bere mo lo nkan kan awon okun ewule cover nkan kan tele ha interview the convention re o ba se mu bayi oh my na so pahala da hasha oh akobu okele ki ra won be ru ebo majemu re

0: Orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September, October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibibi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Wọ́n ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn sọ
1: wípé mọ́mbọ̀ ṣiṣẹ́ gbọ́ nǹkan. Sista ìlọ́jáde ń jò ní kó ń ra mọ́tò, ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́ọ̀ bá rántí ọ̀wánjọ́ nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o. Tọ́ọ̀tì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàpọ̀ wọn. Wọ́n ní ẹ bá háàdì owó yìí. Nínú owó ọjà rẹ̀ ni o. Ibi wọn bàdé nìyẹn. Ọya ride on.
0: So nǹkan tí mo wá fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So èlò ni owó yín? Ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn. Èlò lẹ kó fún mi?
0: ₦1 million ni sir.
1: Ó ti sùn. Kò síṣẹ́ tó pe owó mi ò ní, ta lọ fẹ́ fọ́lọ́ ní 500, ta lọ fẹ́ fọ́lọ́ ní 1 million. Ọkàn rò láti inú ẹ̀ ni pé chọ́ọ̀tì mi ni bí mo lè fele ìṣìrègùn. Kí ló wá rí nǹkan rìsọ́ọ̀tì ẹ̀? Wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store, big one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April, owó mọ́tò yọ.
1: Owó kí lọ yọ?
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi ni pé ìgbà tí mo ti ra mọ́tò pé ìbò ni mo tún ti fẹ́ rí owó láti gba store. Mo sì ní díẹ̀ ní savings mi. Mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbẹ́rànlọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú. Ìrànlọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipẹ́ lára owó business mi tí mo yọ tash díẹ̀ níbibẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ n wo ṣọ́ọ̀bù wọn. Let me see. Èyí ò ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Nice. Ẹ jẹ́ àlọ́ George. Ẹ pàdé mi ní ìsìn ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kan jẹ́ àpàdé. Òní ni wáhùn wọn ràn mí ń ṣẹ́sìn. Ẹ mú àbẹ́là yín tẹ́ ẹ bá ń bọ̀ ní chọ́ọ̀chì ni náà lábẹ́rẹ̀. Ẹ mú intafi break wà á gbá àwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ó yọnu owó ọjà rẹ̀. Ṣé o lè yọnu owó yìí? Kó o fi san rẹ májẹ̀mú lónìí. Ṣé o lè san ìdá mẹ́wàá? Our God is not a robber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn onísọkúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni. Wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọlọ́mọ wá, ọ gbọ́ pé chọ́ọ̀tì nílò transformer, ó sì lọ yọ owó jáde látòwẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí, ẹ ń rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sun ọrẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sùn keje yóò pé ọjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sàn dá mẹ́wàá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sun ọrẹ àánú, ẹ gba count number church. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn bá wọlé lo eléyìí. 2017 42 90 47 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Kàn dán wò kó wá wo tọ́lọ́run lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ, láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí èpè ọjọ́ méje ni wọ́n máa ń ru ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tọ́lọ́run. Já fìdá mẹ́wàá ẹ̀ ṣe nǹkan tọ́lọ́run. Aside Women Convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ní tẹ́mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni lágbára ẹni tó la ayé àtọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn mọ̀ bọ̀ ẹ̀ wá kúnlẹ̀. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí. Ẹ jẹ́ parí ìwé Isaiah chapter 61 títí wọ 66.
2: emu kandu yen ja lo church but e kokko pade mi lori Facebook na ha gbogbo eyan omo Olorun ti won bi loni da eyin te mark wedding anniversary yin e je nfi gbagbo gbadua fun yin so raye ton ba lo yin orire ni wa se wa gbadun aye wa tun gbadun aye tin bo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you

0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Àmàlà dúdú. Àmàlà funfun. Amala to fele bi eti ni sawewe du to yo kululu ore mo le gbegiri pelu eran to mota

0: le se gbagbe tin roju oni kirun a ni soje ka sejun ti mi en tin ti jo le soje
1: won ti ju
0: awa ti mu bi ise o nbe lare a mu bi ise lo fi mu wa lara afora pa mi din lo fi ro wa lorun oro wa da bi kun laarin oko epa ni won ni pe bo lo se se o ni pe ko yo na o ni bo n ba se n lo okan boson na lenu ni awa na wa ko oba mi edumare ni tori pe ba se n se lomba wa se ko fun wa se o mo pe tun ba fun wa se yo na wa ni wahala o be edumare n ba wa se ni o ko se be ti o wu ko ni lari aye ti gbagbo ro wa la fifa kale ile gbe laboruku wa awa tere ka wa ju oloko e ja ma ran ti o isu nikan kiyan o agbado nikan ko niyan gan okan oba mi edumare lo fore wa faku ko wa ni e ka ro apa yorun boda laye oni ni ojo kini osu keje oko lelegba odun ati mefa
1: olohun
0: o leyin ko oluwa wa osu dasi meji gbau
1: kai
0: o da won mo mi lese sugba adupe oko je ki itakun aye ko ja para mo gere wa lese awa yin a n dupe ope wo tun a ma lekun ni tori pe adabi ila koja wa awon kan la jo bere ti won di akoko awon eyan ti ku la aro yi awon mi o tun ku la aro yi awon mi o ku losan awon mi o ku lale e ke se pe ba se ko ni sugbe labe bo ti wu ko ri won ni du oseju kan fe mi won ni du oseju kan fun yin won wa ni du oseju kan fun ni meye ni ko kan wa e kan ni tai FM le wa e mo ku nbe o nitori pe gbon ta n se yo ma bayin la mu ni emi ni kunle funny ifola tv computer dafa mori e la mi loni bi odomo oni na la mo
1: okay
0: ni
1: e wo bi odomo bi odomo sa si wo mo re
0: ah awoma
1: bro wa yo ba ni amo peto sidi
0: a peto siki ni
1: a bere sese a ti de bi kankan bi mo se ju lowuro oni ti mo ri pe ah ah oni mo lojo kini osu keje lodun 2026 orin awo lo sokoto si mi lenu
0: ori
1: bo si mi lenu ni o oni ninu ewu eru iku bandit ati kidnapping anu laarin igba ogun ti gba won kan mi
0: beni o gbe won mi
1: ah kabiyesi ah to bi o ebe yan ba jade to ba pada wole ko sa mo dupe lowo olohun oba ni Krista ni bo ba se pe o ye geyan mo fe mi re nu wardrobe bo ba jade ko ba pada de ko lo ri mu
0: mo n jade ni ko si gba wo le de oba Adumare ni so yan de oba ni so yan de
1: Olorun ni so yan so te wa roro ewu ko wa se pe boya yan jade nikan are ni tin benu le to faragbota are ni tin benu le to se pe oko si ya o wa ba nbe o
0: si ja pe a kin gbere eni ka forun ro ami inu le bayi oko si wole
1: kai adupe o lolo Olorun oba Olorun to ti wa mu wari osu eleyi to je osu keje to si tun je ojo anu leni yo tu wa fa anugba wa o
0: awon alaanu
1: yo ja ara anugba o
0: en to se mi la nton na tun ra anugba
1: gbogbo osu yi anu ni o mo je ti wa o
0: gbogbo
1: wa
0: ta
1: lo ami o 32 FM 94.9 olu sala omo momo lo ko mi agbenuso yin nu leni titun sojo kini ninu osu tutun ta tun mu yi 44 minus 4 lodo tin ye tu se kini 40 ifam mi
0: ama face mi ah wallahi
1: sorry
0: nkan se mi o
1: oh baby
0: nkan se mi o
1: I'm so sorry baby
0: nkan se mi o
1: I'm so iweli se le kini
0: awon mo le
1: ojo wujo bela
0: Olorun se ta ti ra wa ni jo se jo kan fun ra wa o ya o adebeyin mo se yoba ni pe agbo leni ire iroyin ti wa waju ire iroyin the punch wa lowo mi
1: okay ire iroyin daily trust n be lapa bi
0: bakan na ni vanguard wa be pelu
1: emi na o ti mo wo nu ire iroyin tribune
0: awa ma mu loko ka te jeje ati awo e ti owo wa ba ti nto iroyin akoko ti ma akoko mu koko re ka ketepere nbe ni oju iwe ogbon iwe iroyin the punch to jade laaro yi ta ba si wa awon were lolokan ojo kan na o wa nbe won ni pe ijoba apapo orilede wa Nigeria soro papa julo ni eke eto eko latori ayen to je alakoso feto eko orilede yi Alausa Tunji won ni ewo iseri nto ni won se pelu eke eto eko GSS at SS o da bi gba to pe won o fe fagile na ti won yo kuro nbe kina lo fa orun ba mo ko moro bo won ni pe awon akeko ti won lo bi million lona ogun on lo je wi pe lati primary se GSS a mo ri won sugbon won ni wo SS awon bi ogbon won ti di gbadagbon a mo bi ti won ti won da gba mo wa o pe drop out ni won e pe o da gba to pe igbese GSS at SS lo mu ki awon akeko kan fe mo drop out won yo kuro nbe e bo si oju iwe ogbon the punch to jade laaro yi
1: o da iwe royin the guardian lo fa mi laso pe mouthpiece o da oko mi mi na nbe lapa bi mo ni o ti da ngba na a jo mo wonu ara wa jade ni o lodo oju iwe keje ninu iwe royin ti the guardian oro to ni se pelu oro eto ekan na ni ti gbera so ifa mi iroyin ti mo ri nbe won ni egbe asu e ti mo won awon ti won je oluko lawon ile eko giga lorilede Nigeria won ma tutu foro lede o kini won tutu fe mo jo bi iyan se lodi amo se loju o anju makale a ka won akeko lori kini gangan kila mba joba fata fatan won ni kini kan be to ye ki won si tu mu se ninu adehun won o unimplemented pact eni oyinbo to ba de pe e ti papa mu kini isese te ba si wa ko tele ni se a mo se loju oju we keje di guidance tu gbero yan laaro to ni
0: bi on lawon o fe wa nle yi agbale mi lo ibi gbogbo na ni le owo ele na loro tin jade lati enu awon mo orilede wa Nigeria papa julo lori bi awon mo orilede South Africa se fi e wonu e pe e wo sheri a ni bare eni tan ka fara eni tan ya awon ofe awon ajojigodogbo orilede awon mo ti won si se akolu si awon mo le mi wa ni pe ile ise asojo orilede wa Nigeria tin be orilede ohun won ti di gbadagban won kuro nibe ti won si wo pe awon na wa ibi gbajare bakan na ni won ni pe awon mo orilede wa Nigeria ti won lo bi ota leni gba ati mesan 269 ni won pada si orilede wa Nigeria lati orilede South Africa latari bi ife wonua bo se ngogun be na si ni won ni pe iberu ebi opagba fowo meke ati pe ebo na ni a forun ko si ona ni awon orilede wa Nigeria le mo bayi o orilede South Africa bo se je pe ile ise asojo orilede yi ati le josin ibe na ni won sun bákan náà ni wọ́n ní wípé àwọn kan wọ́n tẹkọ̀ létí ọkọ̀ òfurufú ni o wọ́n sì balẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà ní pápákọ̀ ìlú Èkó tíjọba àpapọ̀ sí ni pé ẹ wo ṣe rí kíní ìkíní mi ó yàtọ̀ sí kíní ìkíní wa àwọn sì mọ kó àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò ní orílẹ̀-èdè ọ̀hún bó ṣe jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè South Africa wọ́n ṣe ọ̀rọ̀ náà ni pé ẹ mú ọ̀tán bábọ̀ lọ ẹ mú wá tán báyìí bàbá bẹ́kún ni bẹ́ẹ̀ ni wọ́n ni pé orílẹ̀-èdè àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bẹ ní orílẹ̀-èdè South Africa àti àwọn tó ti fi ìgbà kan jẹ́ aṣojú orílẹ̀-èdè ọ̀hún láti orílẹ̀-èdè wa wọ́n ni kí wọ́n tún gbé ìgbésẹ̀ ìfọ̀rọ̀jọ omi tó rọrọ̀ pé bó bá ṣe é ṣe kí wọ́n pe àárọ̀ àti àdòfin nínú wọn nítorí pé ayé ò ṣe dá nìkan gbé ìtakùn ọlọ ṣe dá nìkan fà bí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa bá ní pé àwọn ò dá fa ẹ̀tí ọ̀la ó ṣe é ṣe kó dá pọn mọ́ wọn lọ́wọ́ ọlọ́run ó dá wa kájọ mọ́ ṣiṣẹ́ papọ̀ náà ni wọ́n bẹ ni ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí
1: ifá mi ìwé kẹfà nínú ìwé ìròyìn ti the guardian ìròyìn tó ní ṣe pẹ̀lú ìròyìn ọ̀rọ̀ South Africa ó ṣe àwọn ọmọ Nàìjíríà báwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ òkèrè nílẹ̀ ọ̀hún wọ́n ní ẹ mọ́ lọlé yín o àfẹ́ yín mọ́ nílẹ̀ wa ọ̀rọ̀ ń tún jáde bó ni wọ́n tún ṣe gbé lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn the guardian ìbí ó ti jẹ́ pé wọ́n ní bílé ò bá jọ bí tí wọ́n ti wo ni dàgbà tọ́ dẹ̀dẹ̀ ò sì jọ dẹ̀dẹ̀ tí wọ́n ti wo ni dàgbà náà olúwa rẹ̀ ó pọ̀ sókè rajà ni àmọ́ o ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ wípé South Africa a ní jẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn o ó yẹ kí ẹgbẹ́ ìgbésẹ̀ o mo wọ́n ti ń kàn sí ìjọba ilẹ̀ ti South Africa náà pé n tójú àwọn ọmọ Nàìjíríà tójú wọn kàn tójú wọn gbẹ nílẹ̀ South Africa yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ṣètò tí wọ́n fi sọ wípé ẹ ti ẹ̀ gbà ẹ mọ́ bínú fún gbogbo nǹkan tójú yín torí yìí compensation ìlòyìnbó tó bá dé the guardian gbé e.
0: pàápàá jùlọ àwọn dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè tó wà ń bẹ ẹlòmíì kọ́lé kò lè gbélé kó ń bẹ
1: wọ́n lùtù ọjà wọn o.
0: tó ní báyìí ọrẹ ń jọrẹ rẹ à ń jára a ní dúpẹ́ mọ́tọ̀pọ̀ àti pé èrè náà ni gbogbo owó ọmọ jẹ tá a bá dá gọ̀jọ̀gọ̀jọ̀ tá a bọ́ sí ojú ìwé kejìléníogún ìwé ìròyìn the punch ìròyìn kan wà bẹ́ẹ̀ wọ́n ní pé ìjẹ́ ìtì ẹ̀mẹ́ pé àwọn iléeṣẹ́ apínná bó tilẹ̀ jẹ́ wípé ìdákùrẹ́kù náà bá ń wáyé tó jẹ́ pé owó òkùnkùn lásán síbẹ̀síbẹ̀ owó èyí tó lé díẹ̀ ní bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà àtẹyọkan 801 billion naira ọ̀nà mọ̀ ni èrè tí wọ́n jà tó wé tí wọ́n mọ̀ pa báyìí kí ni wọ́n ń tà
1: àwọn wo ni ń jèrè
0: àwọn disco ni ilé iṣẹ́ apinná
1: I've been log bash this cool.
0: I log back on my joke kiri.
1: You mo ba mo karo yi.
0: Olagbaya.
1: Oh my God. Eh, what's that? Now do you wake

0: gbọ̀ngbọ̀n wọn ni lórí ọ̀rọ̀ wípé bó lówó lọ́wọ́ òrèké ẹ wá gbọ́ o nínú ètò ìdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ ọ̀sun ní kò pẹ́ kò jìnà yìí àjọ inec ni ominu kọ àwọn o wọn ni kí ni kọyin lominu àjọ inec wọn ni ọ̀rọ̀ taborazim raborizim tabotabo raborabo ṣó ti yẹyin báwo táwọn yan ọmọ tabo kí wọn mọ rabo lọ́jọ́ ìdìbò wọn ni kini ọ̀hún ikan wọn lominu ikan wọn lomi ìta pé sẹ ṣe ẹ tún ní lọ tabo ẹ ní lọ rabo lọ́sùn ní ìsìn inec ló sọ̀rọ̀ o.
1: tó ẹja payòndé ká mú mi omi ọlápá omi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbé èèyàn lọ o ìdààmú ayé mi omi gbé lọ ṣùgbọ́n ẹ wá wò ó wọn ní pé ṣe làwọn èèyàn ń ṣe omi lójú tèrètèrè kó bá mi ọdùmàrè ó mọ̀ jẹ́ ṣòfò ẹ̀mí ká má sì ṣòfò ara náà ní ojú ìwé karùn-ún ìkẹrin ìwé ìròyìn the punch màtúwàtọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́sẹ́ ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn vangard wọn ní ẹ̀wọ́ ṣe rí àgbàrá yalé o bẹ́ẹ̀ náà sì ni omi gbé àwọn nǹkan lọ ní ìlú èkó tó fi jẹ́ pé iná mọ̀nàmọ́ná ó diwa pín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn aláwìrokọ àwọn aláwìrodò wọn ò lè rí bi yà sí nígbà tí àgbàrá gbalé gba oko igi ní ọwọ́ wọn bákan náà ni ojú ìwé kẹwàá ìwé ìròyìn the punch bákan náà ni ọmọ sórí wọn ni pé ṣe ni omi ń yalé káàkiri bẹ́ẹ̀ náà sì ni ó da àwọn èèyàn lóporú débi pé iṣẹ́ ajé dẹnu kọlẹ̀ ń bẹ́ẹ̀ wọn wá ṣe ìtọ́ka sí ojútú àgbàrá tó jẹ́ pé àwọn èèyàn ń ju pàǹtí sí gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé ó fà á tí omi fi wá ọ̀nà míì gbà lọ wọn ni ẹ̀wọ̀ tẹ́ bá dé agbègbè yábà ìkòròdú ìkẹjà òyìnbó wọn ni ẹ̀wọ̀ bómi ṣe létéńtélé lè débi wípé wọn ń gbé ọkọ̀ lọ́pọ̀n ọkọ̀ ojú omi sí orí títì láti fi máa rìn káàkiri wọn ni ẹ̀wọ̀ àwọn ṣe wá rí òfu ara ó tún wá ṣílẹ̀ ní àgọ́ palace wọn ní ṣe náà ni omi ń gbé ogun kan wọn lọ ńbẹ ṣùgbọ́n sá wọn ni pé ìjọba ìpínlẹ̀ èkó ti ń gbé ìgbésẹ̀ wípé ṣé rí gbogbo àwọn ilé tí wọ́n kọ́ sí ojútùú àgbàrá àwọn ṣọ́ọ̀bù àwọn nǹkan tí wọ́n fi ń dé àgbàrá lọ́wọ́ tó fi wáwò pé òun ò gbà ọ̀nà ibòmíì wọ́n ní ẹ̀wọ̀ wíwó làwọn ò wo gbogbo rẹ̀ dànù.
0: mo ráwọn fọ́nrán fídíò kan lánàá ifá àánú àwọn èèyàn ṣe mí o ó ní agbára o mo tiẹ̀ rí kan níbi tí wọ́n ti ń gbìyànjú láti kó àwọn ọmọ wẹ́wẹ́ kan kó nú àwọn yàrá kan tó jẹ́ pé omi ti gba gbogbo ẹ̀wọ̀ ti dókè tán wọ́n wà ń gbé wọn gba orí òrùlé. tọ kìí sì ṣe ni ní simon ṣẹlẹ nípínlẹ
1: èkó kìí ṣe ni
0: kìí ṣe ni kìí ṣe àná o
1: àyàn wò sùnsùnsùn ẹwà ọkùnrin tẹ fẹ lò orí omi lẹẹkan lé sí ẹwà máa ti omi ti omi ti omi
0: agbára ó padà ya dínà odò omi ó padà bójú omi jẹ náà ni kúnlẹ rẹ mi tiẹ sọrọ ọkan lára àwọn tó jẹ gbajúgbajà òṣèré lórílẹèdè nàìjíríà inú ìwé ìròyìn daily trust tó fọrọ lédè ó ní àìmọ da pàǹtí lọnà tó tọ àti wípé ọpọ àwọn ọmọ nàìjíríà gan wọn èyí ṣe mọ tó tó ó ní ó tún pẹ̀lú nínú tí ń fa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé omi ń yalé àgbàrá ń ya ṣọ́ọ̀bù nípínlẹ̀ èkó ó jáde nínú daily trust bẹ́ẹ̀ náà tẹ̀wá dénú ìwé ìròyìn ti the guardian láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀.
1: mo wọlé mo ń jáde látinú ìwé ìròyìn vangard bọ́ sínú ìwé ìròyìn punch ní ojú ìwé keje ìwé ìròyìn vangard tó jáde láàárọ̀ yìí àti tá a bá wo ojú ìwé keje ìwé ìròyìn the punch náà méje méje náà ni ọ̀rẹ́ náà ni méje olùgbọ́nsọ̀rọ̀ òkìjẹ wá ní pé lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé ní ìpínlẹ̀ Bọ̀nú àwọn òbí mọ̀ sọ̀rọ̀ wọ́n ní ẹ̀wọ̀ ṣẹ́ẹ̀rì àwọn sì ń wá àwọn ògo wẹrẹ àwọn ọmọ àwọn tí wọ́n ń lọ bíi 36 báyìí tí wọn ò tí ì rí o gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe fi ìfẹ̀hónú hàn ṣùgbọ́n inú ìwé ìròyìn vangard àwọn ní pé 37 ni àwọn ọmọ tí wọ́n ń wá ṣùgbọ́n punch ni pé 36 ọ̀rọ̀ náà àti 44 àti 37 kó bá mi ẹ̀dùnmàrè kó bá wọn ṣe wá ní rírí.
0: àmì o jẹ́ n tajú kan tí mo rí ìròyìn kan nínú ìwé ìròyìn ti daily sun náà mo ní sáré fà sọ́wọ́ ọ̀ta gbogbo ọ̀rọ̀ ìjínigbé tá à ń sọ ìyàwó kan mọ̀ tún fẹ́ sọ di family business ní ìsìn níbi ó ti jẹ́ pé the guardian náà gbé ròyìn ọ̀hún ẹnu rírí ìwé ìròyìn the guardian pé ẹ̀ṣọ́ aláàbò ti àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo wọ́n mú àwọn kan tí wọ́n jẹ́ afurasí bíi 32 bẹ́ẹ̀ ni wọ́n ní pé wọ́n tún náwó gan bàbá kan àtàwọn ọmọ rẹ̀ mẹ́ta
1: ọmọkùnrin
0: nípínlẹ̀ Ondo kí làwọn ọmọ ń ṣe ń tiwọn wọ́n mú ń jìyàn ń gbé.
1: tó abọ̀ròyìn àti àkójọpọ̀ kan jáde pé láàrin ọdún mẹ́fà lórílẹ̀‐èdè wa nàìjíríà wà ní ìjẹ́ ẹ̀mẹ̀ wípé àwọn èèyàn tí wọ́n ń lọ bí 189 àti 7,79,000 323 ni won se kopa to je pe awon yen ti won lo bi merin egberun merin leni ogban ati orin leni edegberin o di meje 34,773 na ni won jigbe laarin odun mefa won be ni oju iwe kesan iwe re vanga ti jade laaro yi
0: olorun mo mo jon jiwa gbe
1: o ni jiwa gbe o
0: eh se data ajinigbe la nka bayi
1: ani won ka
0: report of ijinigbe 79,323 ni won se kupa awon ti won jigbe 34,000
1: ti won ri ko lenu
0: ti won ri sakole re nu o 700 laarin odun mefa vanguard lo gbe ifa mi ko lo ko oda jate si waju ifa odinu iwe iroyin ti daily sun be na mo wa bayi loju iwe 36 lori oro eto idibo dun 2027 o pe ajo leto idibo INEC won ti foko re lede o iyan tani eni ti yo dije dupo are ninu egbe osele ti NDC obi one name o ko re jade loju opo ti INEC be na won ni bi o tile je pe awon uruwere won si nfa won nfa won lokiti pe re mora awon lowo ni ile ejo lori oro wi pe NDC o lo logo ko lo logo NDC won se uruko sile bo ti to ati bo ti ye won ni yun be ile ejo amo labe bo ti wo kori ajo leto idibo INEC won ti foruko obilede o be na ni oju iwe karun ati kejo ninu iwe iroyin kan na daily sun obi na wa soro oni ajo eleto idibo INEC ki awon ara ilu ki won le mo wi pe looto in lo ko won ti jade oni e publish e je ki gbogbo aye mo e fi si gbogbo awon iwe iroyin ki won le mo pe yes ke ke mo se ro ke mo se won ti upload wa
1: ore njore ora njora ai dupe mo topo ati pe gbogbo isowo ogun na lo njere o ni bayi na ni oju iwe kokan le ni ogun iwe iroyin the point to jade laaro yi awon alagbate epo beturo disu ati areje epo beturolu won fa gbon mo ja o won ni e wo sheri nkan ti awon bara ona ni awon ta lori wi pe ki awon mu adiku ba owo epo beturo wọ́n ni kò jọ́lá kí o bẹ́ẹ̀ náà sì ni kò jólókò wọ́n ni bí wọ́n bá wá dún gun mọ́ àwọn jù bẹ́ẹ̀ lọ a jẹ́ pé àwọn náà dàṣẹ́ lẹ́nu àwọn sì jí kí nǹkan pa àkàsọ̀ wọ́n bẹ ni ojú ìwé kọkànlélógún ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí.
0: Lórí ọ̀rọ̀ ọdún 2027 lèmi sì wà lórí ètò ìdìbò tí yóò wáyé ojú ìwé kẹfà daily sun mo wà o lórí pé ẹ forúkọ wọn léde àwọn tí wọ́n ti fòǹtẹ̀ lù nínú ẹgbẹ́ òṣèlú kankan lẹ́yìn ètò ìdìbò abẹ́lé tó wáyé pé àwọn tí yóò díje dupò rèé ẹ wá gbọ́ o nínú ẹgbẹ́ òṣèlú bí wọ́n ti ń forúkọ léde wọ́n ní wípé àwọn sẹ́nétọ̀ bíi márùn-ún ìní ó jẹ́ wípé orúkọ wọn ò padà jáde gẹ́gẹ́ bí àwọn tí yóò padà díje dupò bẹ́ẹ̀ náà aṣojú ṣòfin 19 iná lórúkọ wọn ò fojú léde ẹ bá kà á sí ọwọ́ iwájú ẹgbẹ́ ìwé ìròyìn daily sun mo lójú ìwé kẹfà.
1: Tó ní ojú ìwé 19 ìwé ìròyìn vangard ìròyìn kó wà ńbẹ níbi tí ẹni tó jẹ mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè ti sọ̀rọ̀ ó ní pé owó ṣẹ́rí ẹ̀là ń yáwó ìdí rẹ̀ wò tá a fi ń ya owó ó sọ àwọn ìdí lóríṣiríṣi ẹ bọ́ sí inú ìwé ìròyìn ohun kẹ́ẹ̀ka bẹ́ẹ̀ náà ló ti sọ̀rọ̀ pé ẹ wo ó yẹ ká ní ilé ẹjọ́ kan èyí tí ó mọ gbọ́ awuyewuye èyí tó bá ń wáyé ní ẹ̀ka okòwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà.
0: Ní ojú ìwé kejì inú ìwé ìròyìn the guardian ifá mi àwọn kini alumoni wa tẹ kó lọ Switzerland lọjọ kini àná tẹ lọ rí ta fún wọn wọn làwọn ò fẹ mọ nani ẹgba kini yín padà
1: ìgbà tí wọn ti yan tó dáa bẹ tán wọn ti yan tó dáa bẹ tán
0: àwọn sìgìdì wa tó fún ẹ
1: àbí àwọn ṣe sango wọn ti yan sango bẹ tán wọn fi ṣe mọ̀nàmọ́ná
0: wọn lè yọ sango nù rẹ ni
1: èbó
0: mẹ́tàlélógún tí wọ́n jẹ́ bí àwọn ohun tó ní ṣe pẹ̀lú
1: òrònfó èbòpẹ́láyè èbòlógbọ́jù
0: òun àlùmọ́nì àti àṣà wa wọ́n dá padà sórílẹ̀-èdè nàìjíríà ẹgbà kíní yín jàre àfẹ́mọ́ jàre ẹ lọ fi tolé.
1: Tọ́ ní ojú ìwé eléyìí mọ̀ alágbára ní ojú ìwé kẹta ìwé ìròyìn the guardian ìròyìn kan mọ̀ wá ń bẹ̀ wọ́n ní pé àwọn agbésùnmọ̀mí won tun se won gba awon won recruit be na si ni won tun fi kun owo yi to je pe won tun wa lori itakun aye lo jara ile ise omogo ile de wa Nigeria won sa kete kilo fun wa ko ba me dumare ma so wa abi wa gba wa ni
0: tap tap
1: won be ni oju ire kata iwe royin di gaya
0: se yo mo le yo koro le gba give away
1: Nigeria eyin nu olonu
0: o da iroyin go ori ba kan lenu igba agbesumo bi wa jade loju oko TikTok ti wa se tap tap tap tap eyin omo ya je kan na sin tap e ti tun gba gbin e we
1: awon ele bi e bi awon ele bi
0: kene ewe ni ewe le sele o da jare ja tun mu royin kan si meji si ko to di pe a mo lo soju oja la ro toni loju iwe 16 inu we royin Nigerian Tribune kọlọrun ba o sa sanu wo mo so wa na ni o bi o ti je pe awon agbeban won mo ni won tu seku pa awon kan ni ipinle ti Plateau bed na ni won wi pe awon kan na faragba to je pe won farapa yanna yanna ni bi ti awon eyan tin wakusa lapa bi kan ni ipinle ti Plateau oju iwe 16 Daily Nigerian Tribune oje ni mo ti ri royin won
1: so come on ta kaka kaka mo lo si oju de oja bi e sugbon ki a to lo awon royin mi na won wa ni ayin ni waju mi bayi to ni bayi na ayin kon wa ni inu iwe royin the guidance leyi ti o jade ni aro yi wa ni pe ajo ton risiko cabinet to dibo lorilede wa Nigeria enek won ni akosile awon mo orilede yi eyi to je pe won lo bi million kan abo o le die ti won tun foruko sile ninu igbese wi pe ka tun ma foruko sile gba card oludibo lorilede wa Nigeria
0: okay ah dojo oja mo so mo pe bi pe Fatoye semi laare
1: eh o semi na lo si wa ba beyan ba semi eh aniri yan
0: bi pe Fatoye wa jo si waju re inju kiss fun o mo si fe fe fun daddy mi
1: eh
0: so da be ni wa nfin yan mi loju ko da ya o keke
1: ala ya kun le omo aye buto mo re nje bayi mo lori obirin
0: o lo ku ko le fa ni
1: yi ori obirin ku wa
0: o do mi o eh o njo wo lori obirin
1: ah owo lo ku ya jalo gidi ya jalo e Facebook e se awari 32 fm 949 e ma fa wa bile yin sibe lelepon ojo kan e ko kale
2: aseju ni ka gbe radio mi 32 fm ti wa okay.

0: èyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Adédàda aláwọ̀ funfun ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú bẹ́ẹ̀ àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀ kì í fi ṣàkíyèsí pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá ọba làmàlà láàrin àwọn oúnjẹ máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ̀kú ojú lọ́nà

0: This is Yogi.
1: Come on, take. It will help you get better.
2: Hey, yeah. Mommy and daughter still struggling over this medicine palava.
1: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
2: Awful taste? Have you tried Moxie?
1: Moxie? What's that?
2: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
0: This tastes great. I love it. More, please.
1: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
2: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Stay tuned to 32FM 94.9.
5: Ma wo mi bi mo se fe yin.
6: Mo n gba 32FM.
4: 32FM 94.9.
7: Ẹṣẹ́ ọbẹ̀ ti wà pẹ̀lú wa làwa náà wà pẹ̀lú yín 32FM 94.9 bàbá Fẹ́ndọ̀n tẹ̀ síwájú. A sì ń bẹ lójú òpó Facebook, YouTube àti gbogbo àwọn ojú òpó wa. Ẹ mọ́ lọ bẹ̀ bá a ti ń múròyìn ẹ sì mọ́ fi àwọn àwílé yín ṣọwọ́ síbẹ̀ láàárọ̀ tòní.
8: Tọ́ ká tó fún aláriwí sí wà láàyè jẹ́ ká sáré jẹ́ iṣẹ́ kan èyí ti ń bẹ lọ́wọ́ báyìí. Àwọn ìgbìmọ̀ aláṣẹ àti àwọn ọmọ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí lórílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó pé wọ́n ti fi ẹ̀yìn tì. Wọ́n gùnlé àdúrà àkànṣe èyí tó jẹ́ ti ẹlẹ́kùnjẹkùn àbí ẹlẹ́sìnjẹsìn lọ́jọ́ náà àti dóòlà ohun ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire. Ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti fi ẹ̀yìn tì. The Association of Professional Retired Nurses and Midwives of Nigeria APRNMN ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí ìyún ànáde yìí ọ̀nà ni wọ́n ṣe ètò àdúrà àkànṣe èyí tó jẹ́ ti ẹlẹ́sìnjẹsìn lẹ́yìn tó pé wọ́n sì fi jin bí ọlọ́run lórí dúnà àti dá àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní pé ìpàdé àdúrà àkànṣe ọ̀hún ló ṣe àkónú àwọn ọmọ ẹlẹ́yìn kristi àti àwọn mùsùlùmí àti àwọn mùsùlùmá lẹ́yìn tí wọ́n fi ṣe àfihàn ìgbàgbọ́ ohun ìfìmọ̀sọ̀kan fún ìfẹsẹ̀rìn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní pé níbi ìpàdé ọ̀hún ọ̀nà ni wọ́n ti gbàdúrà kíkankíkan lórí àṣírí èyí tó lórin fún ìdásílẹ̀ àwọn tí wọ́n wà ní ìgbèkùn àti àlàáfíà èyí tó lórin pẹ̀lú ètò ọ̀bẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ní àwọn agbègbè tí nǹkan ti rọgbọ. Níbi àkànṣe àdúrà ọ̀hún ibẹ̀ náà ni wọ́n ti béèrè fún ìgbésẹ̀ ààbò èyí tó péye àti ọgbọ́n àtinúdá tó ń tí ó kún èyí tó yẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ elétò ààbò.

0: 32 FM, you are okay.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Bájẹ 24/29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32 FM 949.

ojuma ti ma o ati jigiri si ise wa afomo ole nikan afomo ole nikan wọ́n gbójú ṣe wọn kalẹ̀ wọ́n ní ṣe àfọmọ́ lẹ́nìkan ẹni tó nígbàgbọ́ nínú iṣẹ́ wípé iṣẹ́ ní sọ ní ìdẹni ńlá irú ẹni bí àti jígìrì nírú òrọ̀ yìí o ọláàfá tí àlátagbé ni ẹ̀kọ́ ojúmọ́ o

lọ́jọ́ ajé Mọ́ndé tó kọjá yìí. A ti wọ́ṣù tuntun ní lọ́jọ́ kìíní nínú oṣù keje. A káàbọ̀ sóṣù tuntun. Oṣù sinmi. Gbogbo ìpayín keke. Ó ti lọ, ó ti dà fẹ́yìn tégún fi sọ. Gbogbo ìtókù tá a fi lu ọdún 2026 yìí, inú ayọ̀ ìdùnnú. Ìfọkànbalẹ̀, àlàáfíà. Àìkú tí ṣe báálẹ̀ fọ́rọ̀. Ọ̀rọ̀ rẹ̀ bí sáà kí

0: 32 FM, 94.9.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and
1: Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Àmàlà dúdú, àmàlà funfun. Amala to fẹlẹ bi eti ni ṣawewe du to yọ kololo ọrẹ imule egbegiri pẹlu eran to muta kaasa eku amojuba.
6: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ̀.
7: Kò ní sún mi kò ní rẹ̀.
8: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.

0: lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà a ń gbà á síwájú o.
1: Ọjọ́ tí mo rò ní ṣá ohun ojú mi rí.
0: Àìwà lórí wáyà yẹn o.
1: Mo lọ́jọ́ tí mo
0: iṣẹ́ yá létò lórí ìkànnì 32FM.
1: Ìrìn mẹ́ta ń wẹ̀ lódò.
0: 32FM 949.
1: Tọmírùnrin ìkan tójú tòbínú. Èyí ti ń fọ.
0: Mr. Matayo olúró tìmí. Ọ̀nà bá mi ró.
1: Èyí ti rúri.
0: Opportunity is something you need to do that comes at the right time. Opportunity once lost can always be regained. Lati bi opportunity is something you need to do that comes at the right time. Opolopo wa nta npe opportunity ni isin call opportunity o. Anything to ba ti mo ko ma se abi to se abi to n se to si npa ebi kan abi mole bi kan abi eyan kan to n so won sinu banoje ki is opportunity o. Ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá. Ń fún yín lówó oṣù yín. Ẹ dẹ̀ ń bẹ́ dísù ta. Kọ́ wá fẹ́ lo ẹ wọlé opportunity ni o. Opportunity kọ́ o. Ó lè lẹ̀ ń jà yẹn o.
1: Ìyàwó tó bá fẹ́ràn ló kọ́ yẹ ń gbé o.
0: Opportunity ni wọ́n gé orí ìtayé gbé sórí ìkáyìndé. Wọ́n ní kò fi travel out. Opportunity kọ́ o. Ó mọ̀ pé torí pé táyé lòun lọ, òyìn kankan ṣẹlẹ̀ sí táyé. Jìbìtì pálí nìyẹn o. Ayé ń ṣerú ẹ̀ tí àmì yù.

Bell opportunity. Ẹjẹ́ sòótọ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹjẹ́ sòótọ́ bára wa sọ ní tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ opportunity kọ́ o. Ìbàlújẹ́ ni o. Ìbàwùjọ jẹ́ ni o. Ìbànkan jẹ́ ni o. Opportunity kọ́ o.

0: bade. Àwọn òṣèlú tó dẹ́ni tẹ̀lé. Àníyàn náà fi máa mọ wọ́n wọ́ọ̀fẹ́ wọ́n mọ̀ ń tó tó wọ́n mọ̀ ń tó tó.
1: Ṣé bàbá yín fowó ra sí ìyá àbí wọ́n fowó ra tẹ́lẹ̀.
0: Àwùjọ rẹ̀ ẹjọ́ ń lò ó fúnra yín. Sa lọ́kì láwùjọ iléeṣẹ́ ẹjọ́ ń lo kinní yẹn fúnra yín o. Nínú ìṣèjọba wọ́n ń lò ó sẹ́. Nínú ìṣèjọba wọ́n ń lò ó nínú ìṣèjọba wọ́n ń lò dáadáa.
1: Ọ̀rọ̀ lórí education ni mo fẹ́ sọ.
0: Láàrin ẹ̀gbọ́n sábúrò wọ́n ń lò.
1: Orí public school.
0: Láàrin àbúrò sẹ́gbọ̀n wọ́n ń lò.
1: Àwọn òṣèlú tó tẹ́ni tẹ̀ni sẹ̀yìn àríwálé. Ṣé mo bọ́ bísíkù ṣàníwọ̀?
0: Láàrin bàbá sọ́mọ.
1: Ṣé bàbá
0: ọmọ sí bàbá?
1: Sí ìyá.
0: Ìyá sọ́mọ ọmọ sí ìyá. Wọ́n ń lò náà.
1: Ṣé wọ́n fowó ra sọ?
0: Kinní yẹn lọ̀pọ̀lọpọ̀ fi ń jẹun ọmọ. Kinní yẹn lọ̀pọ̀ fi jẹun ọmọ. Kíni kinní yẹn?
1: Òbí ló fowó ra.
0: Ìyẹn ni pé kinní yẹn wà very very important nínú life.
1: Ṣé àwọn fowó ra sọ?
0: Ipa ti ń contribute lórí pé èèyàn fẹ́ ga àti pé èèyàn ó ṣubú kì í ṣe kékeré. Bó tiẹ̀ jẹ́ pé àwọn tó máa tachí atachí atachí náà máa pọ̀. Ṣùgbọ́n ipa tó ń hùn kò kì í ṣe kékeré o.
1: Ṣáni wọ́n ń pa.
0: Ẹ jẹ́ ń sójú òpó lẹ̀ o. Bá a bá ti lọ ṣèkéde àti ìpolówó ọjà tá a dé kí n bẹ̀rẹ̀ sí ní gba ìpè wa. Kinní yẹn ó lágbára gan. Kinní yẹn lágbára gan. Kinní irú nǹkan yẹn ẹ̀yin tẹ́ bí a. 07052 08097 Ìrandínà ìrandínà.
1: Ariwo private school.
0: Àwọn kan ń jẹ̀yà tí kinní ọ̀hún ti bí títí dì sí. Ìrandínà àwọn kan ń jọrọ̀ tí kinní ọ̀hún ti bí títí dì sí. Oh God. Plus 09 0 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 9 4 9 0 8 0 9 7 0 0 0 lẹyin kede ati ipolowo oja o ta ma ba si oju opo le tin bere si ni ma gba pe yin o ma gba ipi lodo yin eyin na o ba wa da si nkan yen lagba gan ti o ba sinu live eyan wahala

0: ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel. Hey, fans, me.
3: It's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀
3: Asafu.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
6: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.

0: mo kin ye ka san esiku ise lataaro iroyin agbaye lekunrere le ngbo lati koni 32 fm 94.9 olusola momo loni royin yin awon koko to sodo sinu iroyin na ijoba apapo ti fi da awon omo ile nigeria ti won sin be ni ile south africa loju wipe abu yo peye fun won awon olugbe agbegbe aye gun oleyo ti won ti ke gba jare bayi lori awon popona to ti degere miti leyi to tin sakoba fun idokowo ne le okere omodun meta to jo mokunrin kan ni won tu sawari labi awon ile to ti dawo leyin ojo mefa ti isele le riri ti waye ni ile venezuela la balaire daraya iko agbabolu ti ile england ti setan lati koju iko agbabolu ti ile congo ni bi idije fe ye agbaye todun 2026 to nlo lowo labalamu ludun gbajugbaja osere cinema gbelewo ti ile yoruba elegbeje ado jọlọrun ni pe lomodun merin dini adorin iroyin re lekun rere ni bi akolu tako awon omo ile okere ti won fi ile south africa se bugbe tin te si waju ni orile ede na ijoba apapo to orile ede nigeria ni won fi da awon omo orile ede yi ti won si nbe ni ile south africa won loju wipe abu yo peye fun won opo awon omo ile nigeria ni won ti yabo ile ise orile ede nigeria ti nbe ni ile south africa ti won si nbere fun idola ewe ota lerugba o le mesan awon omo ile nigeria ni won tu se ko pada wa so orile ede yi ti won bale si papako oju ofurufu ti Murtala Muhammad ni ipinle Eko amo o ogunlogo awon omo ile south africa na ni won ti fun soju awon popona ti won si se ifewonu lawon ilu nlanla ti nbe ni ile south africa na ni bi won ti nbeere fun idapada awon ti won je omo ile okere ti won ko gba se gbo nte lowo ijoba bo ti to ati bo ti ye ti won si gbe ni ile south africa won oludokowo omo ile nigeria kan to je gbajugbaja ti won mo si big joe en lo ba isele na lo ebi won ti yinbo fun lasiko ti ifewonu an waye ni waju ile itaja re lekun ompomalanga ninu iroyin miran bayi egbe awon oluko nile awon eko giga asu eka ti ibadan na ni won ti ndukuku laja lati gun le eyan selodi lori bi won ti fesan kan pe ijoba ipinle oyo ati kwara ni won iti mu adehun ijoba pelu egbe asu na todun 2025 ti won iti mu se lasiko to n ba won niroyin soro adari eka ti ipinle oyo ojogbon bi odun olaniran ilo kominu lori bi o ti je wi pe ko iti si igbaye gbadun eleyi to to bege fun awon osise na ati isowo ti won fi ntoju won na ni otito be na lo fi kun oro pe opo awon ile eko giga to je ti ijoba apapo ni won ti bere si ni mu adehun na se ati lawon ipinle miran amo to se ni lanu pe awon ipinle ti won da oko na ni won iti mu ti won se be ni o wi pe ko ti si molara adehun na ninu awon owo osu ti won ti ntewo gba bere lati osu kini odun 2026 adari olaniran lo ti won beere fun igberaso adehun na loni common kobo bayi eyi ti ko ni yo siso ajele owo to ye ki won ti san fun awon osise na ti ko ni yo sile ni bayi na igbimo ati awon egbe ti won je akose mose awon nurse ti won ti feyinti to fi mo awon agbe bi lorilede nigeria ni won ti seto akanse adura fun itusile awon akeko ati oluko ti won jigbe ni ijoba ibile oriire nipinle oyo eto ohun ina lo je lesson jesin ati eyi ti won fi woju olorun fun itusile awon ti won be ni igbekun na be na ni won tun fi pe fun alaafia ati abo to peye fun gbogbo awon agbegbe ti oro na kan alaga egbe ohun balogun ojetola en lo ti raro gbogbo awon omo egbe na lati mo se dake adua titi di asiko ti awon ti won be lakata awon ajinigbe na ti won yo fi pada wale ojetola ko tu sa ijodi mimo pe egbe na ni ko ni tete ninu sise igbaruku ti fun idapada alaafia sipinle oyo awon lesson kristeni to fi mo lesson muslimi na ni won peju pese sibi ti eto adura na ti waye pelu isokan ati ireti ohun ibowo fun to fi mo igbagbo lori alaafia orilede Nigeria ja gboro si waju si lori ora na
1: leni ani akojo adura awa kristiani ati awa muslim ni arin wa lati gbadura fun awon mo ati oluko ti won wa ni akata awon agbesimomi pe ki olorun alaye ko ba won da won lola lai ni parapa be na la tun won ti awon to je awon agbefinro wa lati awon local hunter titi pe ki olorun alaye ko ba wa dabo won kan se aseyori agbadura governor wa engineer Seyi Makinde pe ki olorun alaye ko te fun won ni aseyori lori oro ki alaafia ijoba Oyo state abe la gbadura fun gbogbo Nigeria
2: wa agbebe ati nurse to ti sise feyin ti ni ipinle Oyo lanfani lati pejopo lojo toni lati gbadura fun awon ti bandit ko lo ni orire atawon omo wa atawon teacher atawon obi tan ko lo ko lorun ko je ki won ni itusile atata itusile ko peye papa fun awon to wa ninu igbo lowo lowo nsin ti won fi emi won wewu lati je ki itusile ko le wa fun awon mo pe ko lorun ko da bobo won ade tun wa gbadura fun orilede Nigeria pe ki ori Nigeria orilede Nigeria Oyo state ki gbogbo wa ka ni ifokanbale alaafia to pe ko joba ni orilede yi ka ma se rogun iforo mo
0: ni bayi na awon olugbe agbegbe ayegun oleyo ni new garage na ni won ti kegbajare lori popona agbegbe ohun leyi to tin ni palara ti ko dara lori kalo kabo oko ati eto oro aje lasiko tin won ba koroyin ile ise radio 32 fm Emmanuel Adebanjo soro na ni won ko menu lori bi popona ohun ti ri lati odun 2008 to si jo wi pe ijoba ni won ti igbe igbese to to tabi ko bi ara si oro na Olumuyiwa Samuel to je okan lara won ti won je olugbe ati oludokowo lagbegbe na nigba tun soro en lo wi pe popo na won eni o tin se akoba fun awon onibara to ye ki won ba won raja eleyi ti won ko lanfani lati de awon bi ti won tin taja ati wi pe opo ni won mo wa awon oko won gule ni kete ti ojo ba ti gbera so ni agbegbe na awon olugbe awon ni won ti wa nke si ijoba ipinle Oyo lati tete ba won gbe igbese atunse lori popo na won fun irorun ati eto oro aje eye to tin ni ipalara fun lagbegbe na aja gboro lenu won si waju si
3: ana egun oleyo ti wa nbe ti won ti ti fenu won ti se rarara lati gba ti adugo yen ti wa but mo ran ti nigba aye baba wa ladoja won se lati tipa garage didi oya nigba yen ibe ni won se mo nigba ti won fe soselu pe ton ba tun wole won tun se itoku so ati gba na ni won ti se ti won ti se di abo ko to di pe awon ijoba sin awon federal government won ti wa bone gbugbe won ti wa nse lo affect so many business nibe because ona yen o darara especially ta ba ti wa lasiko
4: 2008 Timothy Love o ba be ni o ba bona se jakuja ko be last 2008 Timothy Love mi go mi sapo yo dun ba ko na se wa yen kada ko ja ti business dara to ba de gberun si eruku eruku je kan to ne shop ko spada won dada and rainy season to wa ko ja to enjoy ona yen and awon yen o de ti pariwo fun government Oyo state government local government ko se ko na se si
0: Iroyin agbaye lesin teti gbo lati ile ise radio 32 fm 94.9 o si mo gbo iroyin ni ile okere abalere daraya to fi ma balamuludun e mo yi kuro nbe o Adupepe asuwa mbe ti en teti gbo wa kalo si ile okere bayi lenye bi ojo mefa ti isele ile riri to ti waye ni ile Venezuela omo odun meta to jo mo okunrin kan ni won ti sawari labe awon ile to dawo ni agbegbe ti isele na ti waye gege bi awon iko idola bi won ti salaye oro ojo ko di mo wi pe omo na in lo ko re nje Klimba Moron ti won sawari ni agbegbe ti Laguera bẹ́ẹ̀ náà ni ààrẹ ilẹ̀ ọ̀hún Delcy Rodriguez ló ti júwe ìdóòlà ọmọ náà gẹ́gẹ́ bí èyí tí yóò tútúbọ̀ fún àwọn ènìyàn ní ìrètí sí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìgbésẹ̀ yìí ni ló tẹ̀lé bí àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé 10,000 àwọn ènìyàn lágbègbè ọ̀hún ni wọ́n ti nílò oúnjẹ báyìí àti abẹ́ òrùlé tí wọn yóò forí pamọ́ sí ibi ó ti jẹ́ wípé àwọn tó ti jọ́lọ́run nípè látàrí ìṣẹ̀lẹ̀ náà ni ó ti lé ní 1,500 nígbà tí ó lé ní 10,000 ènìyàn ti fara pa ìròyìn láti abala eré ìdárayá báyìí ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ England náà ni wọ́n ti ṣetán láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Congo lónìí tẹ̀síwájú níbi ìdíje ìfẹ́ẹ̀yẹ eléyìí tó jẹ́ ti ìfẹ́ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń wáyé nínú àtẹ̀jáde kan Jordan Pickford náà ló ti ṣàlàyé wípé ilẹ̀ England ọ̀hún iná ti bẹ̀rẹ̀ sí ní àwọn ìpinnu kan àti àwọn ìgbésẹ̀ kan eléyìí tó ṣeéṣe kí wọ́n ṣàmúlò tó bá jẹ́ wípé ìdíje tí yóò wáyé ọ̀hún ẹni yóò padà yọrí sí gbasími wòmí kí n gba sí ọ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Congo náà. Nínú ìròyìn míì àmọ́ tó sì jẹ́ ní abala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona náà ló jẹ́ wípé adìẹ ọwọ́ ẹ̀yìn mú fún wọn Andres Cristianis náà ni wọ́n ti túbọ̀ sún àsìkò tí yóò mọ bá wọn ṣepọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún títí di oṣù kẹfà ọdún 2028 ọmọgbọ̀n ọdún ọ̀hún iná ló jẹ́ wípé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà ni ló yẹ kó tẹnu bepo lópin oṣù kẹfà nínú ọdún yìí àmọ́ tí wọ́n tuntun sí si ọdún 2028. Lákòótán lábala múlùúdùn níbi tí a ti máa figi gún ìròyìn àgbáyé wa lẹ́kùnrẹ́rẹ́ fún ti tàsìkò yìí gbajúgbajà òṣèré sinimá àgbéléwò tó jẹ́ ti Yorùbá lórílẹ̀‐èdè yìí Taiwo Adesina tí ọ̀pọ̀ mọ̀ sí Elégbèje Àdó náà ló ti jọ́lọ́run nípè ẹni tó tún jẹ́ àlùfáà ló jáde láyé lọ́mọ ọdún 1964 lọ́jọ́ 29 oṣù kẹfà lẹ́yìn tó ní àwọn ìpèníjà ìlera ráńpẹ́ kan tí ó sì jẹ́ wípé arákùnrin ọ̀hún lásìkò tó ń bẹ láyé ló kópa nínú ọ̀pọ̀ àwọn eré láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn èyí tí kò yọ àgbékù àbẹ́là ọkọ̀ àbíkú sílẹ̀ tí ọ̀kọ́ sì mọ́ lásìkò ọ̀hún gẹ́gẹ́ bí Elégbèje Àdó nínú àwọn sinimá kan tó ti kópa. Ẹ má gbàgbé o pé tó bá láwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ló ní yàjò yàjò ẹ lè kàn sí wa lójú òpó ti WhatsApp tàbí kẹ́tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà yìí 0705-655-0949 tàbí kẹ́ fi ránṣẹ́ sí wa lójú òpó ti ime yìí at 32fm.com.ng kí a tó mọ̀ ọ lọ lọ́sàn-án tòní nínú ìròyìn àgbáyé wa láti iléeṣẹ́ rédíò 32fm 94.9 àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àkàásí yín létí wípé ìjọba àpapọ̀ náà ló ti ń fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ ní ilẹ̀ South Africa lójú wípé ààbò yóò péye fún wọn. Ẹ gbọ́ nínú ìròyìn pé àwọn olùgbé agbègbè Ayégún Ọ̀lẹ́yẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́gbàjáre lórí bí àwọn pópónà agbègbè náà ti ń dẹ́gẹ́rẹ́mìtì léyìí tó ti ń ṣe àkóbá fún ìdókòwò àti kálọ kábọ̀ lágbègbè ọ̀hún. Nínú ìròyìn ọ̀hún ní ilẹ̀ òkèrè náà lẹ ti gbọ́ pé ọmọ ọdún mẹ́ta tó jẹ́ ọmọkùnrin kan ni wọ́n ti ṣàwárí báyìí nu àwọn ilé tó dàwó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tó wáyé ní ilẹ̀ Venezuela. Lábala eré ìdárayá gbé sí yín létí pé ikọ̀ agbábọ́ọ̀lù ti England ti ṣetán láti kojú ilẹ̀ Congo níbi ìtẹ̀síwájú ife ẹ̀yẹ àgbáyé ti FIFA tó ń lọ lọ́wọ́. Lákòótán lábala múlùúdùn náà lẹ ti gbọ́ wípé gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ Yorùbá Elégbèje Àdó ló ti jáde láyé lọ́mọ ọdún 1964. Ǹjẹ́ lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ́mọ́ Lótù tó sì kà sí etí ìgbọ̀nyé àdúpẹ́ wípé ń gbọ́ 32 FM.

0: nkan ti en bembe o je pe ori bakan bakan ori bakan bakan
1: 32 FM 949 hello
2: hello
0: hello sir
1: ekaso
3: yes sir
1: hello
2: hey I'm going
1: sir yes sir
2: adin bola
1: ni latoke
2: bola
1: ekaso sir
2: yes yes yes
1: sir yes sir
2: Auntie Mary
1: sir
2: okay
0: okay now
2: okay number question
1: number question o ti pe ti baba mi ti jebun daada
0: o ye ki won je losin
2: mi te le mi te an ti odun yen gan
0: can you imagine nibi te mi wa nibi ti mo wa
2: nibi to pe de mi o ran ti odun
1: o ti podun
0: nibi ti mo wa nibi ti mo wa
1: ibe re ke lo le mu
0: je ka won yan mo mo pe mo wa nbi yo
1: o da e mo gbo bere yin o se gbo bi baba
2: mo n gbo yin
1: mo ti wa ti e wa podun mo fe fun yin ni bere yin o gbo fe o
2: ah ma pe fun be
1: eh olorun oda
0: je ti ogba yen bo le gbo olorun
1: e o e fun mi ni oro oro yoruba ni o to bere pelu alphabet j mewa pere oro yoruba to bere pelu alphabet j j
2: pelu j
1: eh mewa pere
2: jagun
1: jagun
0: ode
2: jeun
1: odeji
2: julo
0: julo
1: eh odi meta
2: joko
1: joko
0: joko tonya
1: joko tani
0: la so nbo
1: ah
0: gemi gemi leyin gemi leyin
1: e mo joji leyin e jo folaji ni ni o e jo folaji ni bere won se ro to
0: o ba won lojiji
1: holy daddy
0: baba le se lo baba le se lo ni e omo bale si lo eni
2: a ko amojo ba so to fa re no je fo
0: ala amen amen
2: o ti a ti ko ye dupe lo baba wa daada baba Charles iso olorun abo olorun ni ka ko lori won
0: amen
1: amen
2: won lo tubo ara won ni sube won ni popo ara
0: amen
2: in fact e je wa je mo lo ba mi san won le san to polopolopo tori owo n bo afiko omo je ni se je lo ra ogoju ti mo fe lo ra ni wa ga ko ni gbalagba fun pe ikan kan ninu yara won ni ti won sile
0: lo ami olohun
2: o wa ni do po so won ni ri ko won ni ri ko aya o
0: to
2: bi pari baba wo lore me fun abiola ya li ya li aji baba ji da la mola
0: atele
2: ba ma ati me ri ikan kan yara yon ni ti sele ni
0: wa ami olohun ami olohun
2: olohun ni gbaje lenu yin
0: o ti
2: je poko si bi ke poko re si o ra ta ran lo si be jade
0: pe lo
2: o ri o ti mi ti ero
0: ara ti hello. Hello. Hello. I want to love.
2: Want to love.
1: Sare Buddha.
0: Sare Buddha. I am number one.
2: I am number one. Sara bro bro
0: adupe
2: o kiri oko dele o
0: ah
2: ko le le baje o
0: yes sir
2: pa pa le awon ti o mo oruko tele ni ogun tade si lata so lo eke aya le laiba wa
0: I'm number 1
2: laiba wa
0: ati
1: e ka so
2: mo kiri o
1: e se o
2: yes sir
1: a ko ju ti ti
2: e o
1: ami ami
2: yes sir e se mi la koko
0: lodo tani
2: I'm
0: ready.
1: I am
2: number one.
0: Okay.
1: Everyone.
0: Okay now.
1: Oh, down, baby.
0: Okay now.
1: Oh, down,
0: baby.
1: Okay. You must
2: love
1: out. And you want to love out. New month, love out. Kill it,
2: oh, yeah.
1: Oh, da.
2: But you can't let it. Hold on, my job.
1: Hey.
0: Hey, jam out.
1: No, no, no.
0: Was in Tolo, Lichelone.
2: Pa,
1: awon oloyinbo ma n pe nkan kan ni export eni suru o awon oloyinbo ma n pe nkan kan ni export iyen ni wipe oja ta gbe lo sile okere lati lo ta se n gbo mi
0: latodo ti wa nbi
1: latodo ti wa nbi ehn o ye wa fun mi ni oro kan soso ta le fi se anyan ogbu for export lati ebo si yoruba ti o je oro kan soso ni yoruba
2: ṣe báyìí. Alágbàtà ọjà.
0: Alágbàtà
1: ó ṣe lànú.
0: Alágbàtà.
1: Ala ó ṣe lànú o. Tẹ mú mi. Ewo dada, ewo dada.
2: O kiri. Ẹ sọ sí sà.
1: Ní Yorùbá ọ̀rọ̀ kan péré.
2: Ní Yorùbá.
1: Agolu.
0: Wọ́n sì mọ́ o.
1: Wọ́n mọ́ ọ. Wọ́n mọ́ ọ. Wọ́n ro lọ́bẹ̀ ni. A fẹ́ lójú òpó Facebook yẹn 32FM 949 yín àwọn èèyàn wá ti fi ìdáhùn sí ìbéèrè ayélujára. Ìbéèrè ayélujára wa lẹ́ẹ̀kan sí ni wípé tálẹ́ ní àkọ́kọ́. Tó kọ́kọ́ kú sínú okulu àwọn abẹ̀ṣẹ́kù bí òjò first boxing ring death lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹyẹ lọ fi dáhùn yín sí 32FM 949 yín ẹ̀. Hello. Ẹ̀lú ẹ̀ka sọ o.
4: Sáré búdá búdá.
1: Hello. Lórí kì làwọn kì. Hello. Ojú òpó yìí ni o. Nǹkan lura wọn ni o. Hello.
2: Ẹ̀lú ẹ̀ka sọ.
1: Ẹ̀ka sọ náà.
0: Ó dẹ̀ ń pẹ́ rí léwọ̀ nù.
5: A rí léwọ̀ lágbára lọ.
1: Àmì o.
5: Ọpẹlẹ Yẹ̀rù ni látọ̀yọ̀. Nọmba 10. Mo kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ṣe wá lánàá ọlọ́run ọba ń sànú wọn.
0: Ami.
5: Wọ́n rà nígbà.
0: Ami.
5: Wọ́n ó fèrè dé ní.
0: Ami.
5: Lọ́wọ́ wa pẹ̀lú wọn. Iṣẹ́ wọn ò ní dòfú o.
1: Ami o.
5: Àtúnlé bàbá.
0: Yes sir.
5: Ẹ kú iṣẹ́.
0: Oo.
5: Ó yẹ fún mi nọ́mbà. Ọlọ́run ò jẹ́ àgbà.
0: Lọ́dọ̀ mi àbí? Lọ́dọ̀ mi.
5: Lọ́dọ̀ yín yẹn nọmba 10.
0: Tẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa báyìí. Aláboyún tó sùn ti baálé rẹ̀ ẹ parí ẹ̀.
5: Aláboyún tó ṣe kí ni.
0: Tó sùn ti baálé ẹ̀.
5: Aláboyún tó sùn ti baálé rẹ̀. Òun náà lọmọ ọjọ́.
0: Òun lọmọ ọjọ́. Òun lọmọ ọjọ́.
1: Kájọ mọ̀ mí náà tẹ́lẹ̀ ṣé yóò jẹ tó.
0: Kò sáà ní jọ mí.
1: Kò ní jọ àbí o. Kájọ mí rí.
0: Sáré
1: budó pápápá. Pápápá.
4: Báàbọ̀ tọ̀.
0: Yes sir.
4: Yeye o. Orúkọ tèmi ni kò fóṣì látolúndé.
0: Èmi náà fóṣì. Oṣù ọ̀dá ni.
4: Ẹ jẹ́ kọ́kọ́ bàjẹ́ kò kí ọ̀rẹ́ mi Àlàbá lójú olómi ó bí ìdèjì láàárọ̀.
0: Congratulations.
1: Àmì.
0: Ẹ wọ́n wá gbámọ̀ ìlànà ṣe sí à.
1: Àmàlà náà ni.
4: Ẹ jẹ́ ọwọ́ ẹ̀rọ ló bá dé.
0: Ó parí.
4: Ẹ jẹ́ bá yèyè.
0: Òkè nà.
1: Yèyè ní èwo.
0: Òkè nà.
1: Ta ló tiẹ̀ ń bá wa ná jà nà.
0: Kí ló kọ yín àti ibi tí ẹ ti ń pè?
4: Kò fóṣì
1: látọlúdé
0: bá ọ fẹ oṣù ọdá lè pátó ọdá lè búlọọgì.
1: Ọ̀dà abọ́rẹ̀ yín Àlàbá yọ ẹ múná bàbá èrè yín lẹ́ẹ̀kan sí.
4: Ẹ fún mi ní òǹkà keje ṣó wà nílẹ̀.
1: Ó wà nílẹ̀. Ṣé wá rí òǹkà keje tẹ mú yìí? Ọwọ́ ẹ̀rọ ni o. Ọwọ́ ẹ̀rọ gidi ni intẹ́ mọ̀ ni. Ẹ kàn fún mi ní orúkọ ẹranko ìbáàjẹyẹ ìbáàjẹ tẹlẹsẹ mẹ́rin. Ibikíbi tẹ́ ẹ bá ti fẹ́ mu tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ.
4: Ewúrẹ́.
1: Odeni.
0: Èéṣe ewúrẹ́.
4: Ṣé ẹ mà bí
1: ẹ.
0: Bọ́jẹ́ mú gan ni ewúrẹ́ kọ.
4: Tó wá ní bákan náà gbà yẹn.
1: Yàtọ̀ sí ewúrẹ́ o.
0: Kò fóṣì. Ọ̀dà kòkúrú.
1: Vámọ̀tò.
0: Ewúrẹ́. Èdè bòmíì ni ẹ fi pé hùn. Ewúrẹ́.
1: Ewúrẹ́.
0: Èdè bòmíì ni ewúrẹ́.
1: Ewúrẹ́. Ọ̀dọ́ wá gan òtún wá.
0: Ẹ tó tó rí bàmù.
1: Hello.
5: Hello.
0: Hello sir. Yes
5: ma. Mo kò tẹ́rí kí n kọ òwe mẹ́rin lẹ́ẹ̀kan. Mo ti pẹ́lẹ́ kẹrin kẹ́ ẹ tó pa.
1: Ara wo ẹ pẹ́lẹ́ kẹrin
0: ma.
1: Mẹ́ta lẹ́kọ̀ọ́.
0: Nǹkan kan náà lẹ wá rìpíìtì.
1: Ṣẹ́rí mẹ́ta tẹ tún pé nǹkan kan
0: náà. Àtúnṣọ ni.
1: Kò pé mẹ́rin.
0: Àtúnṣọ ni.
1: Kò pé mẹ́rin.
0: Gbogbo ayé ni ń gbọ́ àwa nìkan kan ń gbọ́.
1: Kò pé mẹ́rin. Orí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ń sọ ni ago fi dún.
0: Gbogbo ayé ni tiẹ̀ ń gbọ́ ọmọ jáwa nìkan.
1: Hello.
0: Yes sir.
6: Ọ̀gbẹ́ni Adétúnjì láti Adékọlá.
1: Adétúnjì láti bo.
6: Adékọlá ń bàdàn.
1: Ọyá ọ̀tá lẹ fẹ́ bá nájà.
6: Àti mẹ́rin ló fẹ́ bá nájà lọ́sẹ̀.
0: Gbogbo gbogbo.
6: Àti tó àmójúgbò ojú oṣù
0: kẹfà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
1: Oṣù yóò san wa o. Ọ̀dà ẹ̀múná bàbá èrè yín.
6: Ẹ fún mi ní nọ́mbà lẹ́ẹ̀keje.
1: Ṣégbà àkọ́kọ́ Ọ̀gbẹ́ni Adétúnjì ni.
6: Ìgbà àkọ́kọ́ tí mo ṣe ìgbésẹ̀ ní àdúgbò.
1: Bàbí bò láṣẹ kí wọ́n káàbọ̀
0: báyìí. Bàbí bò wá ni, bò wá ni, àwọn kò délẹ̀ ìrìnà.
1: Túnjí ló ń jó yìí o, gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Kí ni máa rí fún o, makọrin tó dúdú. Gbẹ̀gbẹ̀ tẹ́ ti ń jó lọ. Wọ́n láwọn blọ́ọ̀ṣì. Ọ̀dà bọ̀dá Túnjí ìbéèrè ẹlẹ́ẹ̀keje yìí wọ́n ti mú àmọ́ yín fún yín tó ló jẹ́ gbà àkọ́kọ́. Ó yẹ wá fún mi lórúkọ ẹranko tó bẹ̀rẹ̀ pẹ̀lú alífábẹ́ẹ̀tì ẹ ẹ fún mi mẹ́jọ.
6: Ẹ. Ẹran. Ẹjẹ. Ẹlẹ́dẹ̀.
1: Ẹlẹ́dẹ̀ ó de ní.
6: Ẹja.
1: Ẹja ó di méjì.
6: Ẹyẹ.
0: Ẹ ti sọ yẹn náà lẹ́ẹ̀kan. Ẹyẹ wá pọ̀ lọ sí àdàdà. Ẹyẹ pọ̀ lọ sí àdàdà.
1: Ẹ̀gà ń bẹ́nu wọn. Ẹyẹ ẹ̀gà ẹ̀gà ń bẹ́nu
0: wọn. Ológe ẹ̀sà.
1: Ó yá ó di mẹ́ta.
0: Ọ̀rọ̀ gbàtà yìí náà ní kò gà. Ní kò gà. Ní ó sì ti gà.
1: Ó ti lù. Nígbà wọn tiẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹran.
0: Ẹran.
1: Ẹran. Hello.
0: Hello. Hello.
1: 0705-5000-949-0809-70-949 tabi
0: 0906-2000-949
1: hello.
0: Hello.
7: Hello.
0: Hello. Hello, ma.
7: Hello, Kaso.
0: Yes, ma.
7: Ẹ kú ètò.
0: Owó.
7: A ti mọ̀ Yusufu ni látòmí yalé.
1: Èèyàn wa dáadáa.
0: Èèyàn wa dáadáa ni.
7: A kú ojú ma o.
1: Ojú ma láyọ̀nù. A ti wá wà lọ́sàn báyìí.
7: A káwọn èèyàn wa ẹ̀yìn sí ìlágbára Ọlọ́run.
0: Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run.
7: Ẹ jẹ́ mo lọ́dọ̀ àti.
0: Ok.
7: Ìbéèrè kẹjọ.
1: Ìbéèrè kẹjọ. Mami Fatima Yusuf ṣe ń gbọ́ mi.
7: Mo kúkú gbọ́ yín.
1: Ẹ farabalẹ̀ gbọ́ béèrè yín dáadáa o. Kẹ lè fún mi ní ìdáhùn tó bọ́ sójú ẹ̀ tó rẹ́bùn bẹ́ ńlẹ̀. Ẹ kọ̀ bá mi dárúkọ orílẹ̀. Àti kò dé.
0: Ó wà lẹ̀. Àpò lápò ó dé.
7: Lọ́nà lẹ́lẹ̀ fi kó wá á ti
0: bàbẹ̀. Ó rèé. Ó rèé. Ohun tó dà o.
1: Ohun tó rẹ̀. Ẹ bá mi dárúkọ orílẹ̀-èdè méje. Orílẹ̀-èdè méje tó jẹ́ wípé àwọn ọmọ ń kó epo rọ̀bí jáde ni. Wọ́n mọ ń kó jáde láti ilẹ̀ wọn lọlẹ̀ mí méje.
0: Wọ́n tààtà ni. Wọ́n tààtà.
1: Ó yẹ jẹ́ fún yín márùn-ún gbà náà ẹ dárúkọ márùn-ún. Epo rọ̀bì Port Harcourt ó dé ní.
0: Kẹ́ mo ti ẹ̀dá kọ mẹ́ta mọ́jọ pé márùn-ún mọ́.
1: Ó yẹ mẹ́ta imú méjì mọ́ gbà náà Port Harcourt àti Port Harcourt.
7: Ẹ wo ìmọ̀ yòókù mọ́.
1: Mo rò pé mo bá dán mọ́ ni.
0: Kí o ti ẹ̀dá kọ gbó ilé rin wa.
1: Mo rò pé wọ́n mú bá dán.
0: Ó yẹ wọ́n dápọ̀ gbó ilé rin wa.
1: Ó yẹ wọ́n dá. Àmọ̀ tán yìí sí bẹ́ẹ̀ o. Hello.
8: Ẹ̀lẹ́ bẹ̀ wọ.
0: Àwọn ará Amẹ́ríkà ni ẹ.
8: Ẹ kú déédéé wòye o.
0: Bàbá àgbàlagbà. Bàbá àgbàlagbà. Kára ó lè sà.
8: Adúpẹ́ lọ́wọ́ olúwa.
0: Owó ilé gbogbo ilé gbọ́.
1: Holy daddy. Charlie Popsi.
0: Father Charles.
8: Adúpẹ́ lọ́wọ́ olúwa.
0: Ẹ ṣe adúpẹ́ kú ànáwọ́ sí o.
8: Ọpẹ́ ni olúwa. Olúwa ló ní gbogbo ògbó.
0: Ẹ̀pẹ̀ lẹ́sà.
8: Mo ní sáré kàn sí pápá. Lọ́wọ́ ọ̀gá sí bá àmọ̀tán ti bẹ̀rẹ̀ lóòjọ́ Monday tí wọ́n ń kàn sáwọn Èkìtì. Wọ́n ti nípa àti wọ́n ṣẹ́ wọ́n ní wọn gbúdọ̀ mọ́ ṣètò ìtìmọ́dà akọ àwọn ọmọ ní ẹ̀dà ọba ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ fún mi ní ìṣẹ́jú kan péré kí n tó táwọn èèyàn tèmi.
0: Oṣù
8: dédé yín o dédé ẹ̀yin ọmọ ẹ̀gbà ọmọ lùsàbí. Orílẹ̀-èdè bàbá yín àgbè yín o.
0: Báwa.
1: Báwa.
8: Gẹ́gẹ́ bí àṣà ẹ̀gbà wọn pé bí kan bá ń parọ́.
0: Báwa.
8: Báwa.
0: Kò burú. Ẹ ṣe adúpẹ́ sà. Ẹ ṣe sà.
8: Ayọ̀ látún padà.
0: Àmì Ọlọ́run ẹ ṣe adúpẹ́ sà.
1: bi ko pa pe bayi
0: si eh ikan ba pe be ko ikeji ani ba wa
1: hello ah ipe yen ti mi o ti
0: o re nti eni e
1: o re bete hello
9: e se ma e ka so
1: eh awon so
0: Yes, sir.
9: Egba meji ki jara won ni.
0: Wati jiyun wo le kan.
1: Oje e woji wo.
0: O di o de ni.
9: Egba.
0: Ejo kan na won ri jiwo. Ejo kan na won ri jiwo.
1: Won wa die.
9: Ni o de sa lo.
1: O ye ke ti ni ki ah.
0: Hey. Hey, mama bere jebu lowo won ni tori won gba.
1: Won wa die. O wa won egba.
0: Ejo lo ma tojo owo ijebu le.
1: Baba moto ah
0: asiri dewo
1: asiri dowo ah
0: asiri dewo ijo ti ba bi won won ni roti
1: hello
0: hello sir
1: yes sir
9: oko to ma
0: yes sir
9: ni ko mini os mini tayo de da mu ko bana
0: e ka bo sori eto wa o
1: osun ni yi kayode
9: osun leke kayode
1: osun leke kayode hara ta mu ko e ka bo yes sir
9: afa mo londo ni
1: eya londo ta ni
9: Lodo si family.
0: Okay.
1: Ha, ki mo fe fun baba. Oya e mu number yin.
9: Number 4.
1: Number 4. Ah, ba mo ton.
0: Mo ibere ri.
1: Inti mo fe fun baba e pada. Se ngbo mi o.
9: Awa pe ni.
1: Eran ko wo lo ma nje ara re tebi ba tin pa.
9: Ah.
0: Ah, e mo.
1: E mo ri sere sere ni. Sere sere le mo ri.
9: Patato.
1: Ah. Ojabo.
0: Ojabo ko fo. Ayala banse.
1: No wa ti gbe mi leke odo mo na banse. Loju opo Facebook wa ni hello. Jonathan Johnson
0: Jeje.
1: Yes sir.
9: Okay, ati wa ke sa mo ki won o
0: e pe. Yeah, won gbo yin.
9: E ku mo opolo yin ni joba
0: o. Ase.
9: Mo ba ti ko ki alaba oko yawo e ku.
1: E o.
9: Oko wa lo mi.
0: Okay na.
1: O beji. Ata ta le fe ba no ja.
9: Okay.
1: Ilu eh won wa gbianju die won osimo ni ilu adakeje
0: be
1: won da ba mi e je oju opo Facebook o tori a dide like
0: eh be ni
1: mo ri Thomas Makoy
0: kila won ko nti won
1: ah awon kan ni Blacky Power
0: okay
1: awon kan to ni Thomas Makoy
0: okay
1: ah ori oruko sa npo oruko je
0: okay
1: oda
0: awon to so Blacky Power won sun mo sugbon won ogba na
1: ah won ogba
0: o tori egba
1: eja tun mo wo lo black power Thomas Michael Gabriel Oluwa Segun Olare Waju
0: okay
1: Chukwu Emeka Igbanu
0: ero kogo kogbago kankan
1: kogba nkan kan oda
0: the answer is battling robot ṣugbọn looto looto black power lo koju
1: o koju black power ni
0: ṣugbọn black power oku battling robot lo se kini o pada ku se tori ijo mi ori ijo mi
1: battling robot se ti gbọ ba n gbe yin te wa loju oko Facebook
0: bo se rinu
1: oda ibere idahun si ibere to paka so
0: lodo ti mi nbi a bere pe ki won daruko awon ile ife ijebu fe won ti gbagbe ile ife ife gangan ife wara ife odan ife jumo ife lukotun ife tedo ati be lo be na la tun bere pe awon orile ede ti ante won kere ju lagbaye meta pere na ni Japan Jordan ati San Marino afo meto si lo di ogede ani won pari owe omi ni omuku
1: e
0: ti mo pe omi ni omuku es owe oja baba na ni soja oja na ni ranse le oja da ba si fura o la ipa oja ba wa tu pate pate ni oku
1: be ni o
0: ati be lo alabo n to sun toko re nko
1: asekun
0: ni o asekun mu lodo ti mi ore pe
1: oda oro odidi oro yoruba kan fun export atafodi tori ojo mi atafodi oja tata to fodi ilu kan bo si mi awon eranko to bere pelu ega elede efon ele loyun e tun lo lo efon baun na e tun le lo ekun eya be lo saworo fo asun rara nkunyugba gbogbo re apa lolo ni tori ojo mi gbogbo re apa lolo eranko tin je are te bi ba npa scorpion
0: akeke
1: tori ojo mi awon orilede to gbe epo robi lo sodi keji akoko nu won America ele keji Russia Saudi Arabia Canada Iraq China Iran ati be lo ko to te wa ko Uruguay ati orilede wa Nigeria awon bo mi wo ba mi eja dide la pa bi ada
0: titi di ose ti bo la se ledua ta mu akoto to yin sare bu na si ti gbo yin omo yin ore yin olulufe yin ba moto ademola dejumo ire o
1: oluwa meri omo ojo loruko temi

0: àlàáfíà yìí.
1: Àlàáfíà náà ló ṣe pàtàkì náà la fi ń sọ fún wa níjẹjọ lórí ètò ìyàpẹ̀ ìkẹlùú. Ṣùgbọ́n mo sọ fún wa pé olúbìnpẹ̀ ò ka dókítà nǹka nọ́ọ̀sì nǹka gbẹ̀bí èyí tí mo mọ̀ ká náà mo jókòó tì í. Ṣùgbọ́n nígbà tá à ń jíròrò lórí ọ̀rọ̀ òun níjẹjọ mo sọ fún wa wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n ń bọ̀ lórí ètò ìpẹ́ lórí òfin Olódùmarè fáwa tá a bá lè wò wá lójú òpó ayélujára ìkànnì 32 FM 94.9 màmá wa Adédigba Abimbola tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera nọ́ọ̀sì ni wọ́n àti agbẹ̀bí ní ti ìmọ̀ ìlànà ìṣègùn òyìnbó tí wọ́n sì jẹ́ ọkàn lára àwọn nọ́ọ̀sì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bì í gẹ́gẹ́ bí wọ́n ti wà ní ilé iṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Ọ̀yọ́ wá ń bì í. Mọ́mì wa ká sọ mà ẹ bá wa kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa jákèjádò àgbáyé lórí ètò dókítà afẹ́fẹ́.
2: Ẹyà ẹ káàsán o mo kí gbogbo ara ilé o àti gbogbo ẹni tó ń gbọ́ ètò yìí nílé lóko lọ́nà ọjà níbi gbogbo kárí ayé. Orúkọ tèmi ni Ìyáàfin Adédigba Abimbola. Èmi jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí mo sì tún jẹ́ elétò ìlera tó kọ́ṣẹ́ nípa ìfètòsọ́mọ bíbí tí mo dẹ̀ sì ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: O tiẹ̀ wá dá a báhùn. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí kí gan là ń pè ní ẹ̀yin nọ́ọ̀sì mọ́mì wa kí lẹ̀ ń pè ní ìfètòsọ́mọ bíbí àbó lórúkọ míì sórúkọ rẹ̀ náà nù àbí àlàyé wo lẹ tún lè fi bá wa ṣe gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹṣẹ tẹ̀yìn yàn láàyò.
2: Ìfètòsọ́mọ bíbí jẹ́ ètò àti ìlànà ìpinnu tá a gbé lórí ìmọ̀ nípa ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin àti ìfètòsí ọmọ bíbí tó jẹ́ pé yóò ràn wá lọ́wọ́ láti mọ jókòó ti ọmọ iye ọmọ tá a fẹ́ bí ni tàbí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú eré ìbálòpọ̀ tọkọtaya. Ó sì lè jẹ́ ẹnìkan náà ni ló fẹ́ ṣe torí ọ̀pọ̀ ìgbà nígbà míì ẹnìkan náà ló máa pinnu wípé okay mo gbọ́dọ̀ ṣe. So ó jẹ́ ọ̀nà tí ìdílé fi ń to ọ̀nà iye tí ọmọ tí wọ́n máa bí àti eré ìfẹ́ ṣíṣe bí ó ṣe ní di wàhálà ńlá fún ìdílé yẹn yálà lọ́jọ́ iwájú ni tàbí ní àsìkò tí a bá ń sọ̀rọ̀ rẹ̀.
1: Ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ àwò ìfètòsọ́mọ bíbí ó pé oríṣi mélòó ló wà.
2: Ọ̀dà ìfètòsọ́mọ bíbí oríṣiríṣi ẹ̀ ló wà. Ṣé mọ̀ wípé mo ń sọ lẹ́ẹ̀kan pé ó gbọ́dọ̀ dúró lórí ìmọ̀ so ibi tí oríṣi tó wà tó ti wọlé wá nìyẹn. Èkíní tí èmi máa fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni à ń pè ní oral pills ìyẹn tó jẹ́ wípé oníkóró ni
1: tẹ́yìn ó máa lò àbí
2: lójoojúmọ́
1: bí oògùn
2: a máa tún ń pè ní má gbàgbé mi torí pé ẹni tó bá ń lò ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa lò ó dẹ̀ gbọ́dọ̀ ní àsìkò aago tó máa lò kò gbọ́dọ̀ dẹ̀ gbàgbé.
1: Ṣé a jẹ́ wípé bí n ṣe ń lò lójoojúmọ́ ojoojúmọ́ náà ló gbọ́dọ̀ máa ní ìbálòpọ̀ ni?
2: Rárá o o lè máa ní ìbálòpọ̀ lójoojúmọ́ ó sì lè mọ̀ ni ṣùgbọ́n tí ẹ ní pé má gbàgbé mi tó bá ti jẹun tán mu kó lò
1: lójoojúmọ́ bẹ́yìn ó ṣe máa lò lọ́nu gbére ti ẹ̀ nu.
2: Iṣẹ́ mọ̀ wípé àsìkò ọmọ bíbí náà
1: òun náà lásìkò
2: nígbà tí yẹn bá
1: ìkànnì ìkejì ńkọ
2: ìkejì alábẹ́rẹ́ yẹn là ń pè ní injectables oríṣiríṣi yẹn wà olóṣooṣù wà olóṣù méjì wà olóṣù mẹ́ta wà ọ̀kan tí ẹ̀ tún wà nínú alábẹ́rẹ́ yẹn ní ìsìn tó tún ṣẹ̀ẹ̀dé tó jẹ́ pé tó bá lọ gbà á wọ́n á kọ́ ẹ bó ṣe máa gún ara ẹ̀ wọ́n á sì fún ẹ ní méjì míì tó fi jẹ́ pé bíi mẹ́ta lo ma wa ni kawo e funra re lo ma funra e nile
1: mm
2: a ti ko e bo se ma lo gba to ma gba
1: okay.
2: To ba de titan gba okay. Tun pada wa
1: okay.
2: Wa mu card e wa
1: okay.
2: Tun fun e tori pe opolopo nso pe awon o ma raye
1: hmm
2: ma wa ni gbogbo gba
1: okay
2: se mo so o je ki wi wa won si ile iwosan
1: ko tun dinku
2: afi to ba je pe won ba ni complain
1: iketa
2: iketa condom
1: hmm
2: condom to kunrin wa
1: okay.
2: To obirin na wa
1: okay ora da bobo
2: ora da bobo
1: yes ma
2: ora da bobo ti wa fo obirin o de ti wa fun okunrin na
1: mm-hmm.
2: O de wa ni bi gbogbo iyen ki se dandan ka do hospital ka to ri yen gba
1: mm-hmm.
2: E to tun wa ku sibe
1: okay.
2: On la npe ni long term method awon to je pe fun ojo pipe to tun mo si pe odun awon won ye a ma fi si abe awo
1: hmm.
2: Abe skin wa la ma fi si a ma ri onisana kan onisana meji onisana o dabi igi sana on la se
1: okay.
2: Npe lo onisana
1: okay.
2: Onisana yen ikan o ma sise odun meta meji o ma sise odun marun
1: hmm hoda
2: awon kan na tun wa
1: otuku
2: otuku a n pe awon yen ni natural method kini cycle bead a n pe ni cycle bead ileke onileke ni
1: se ilani ebo na won ti se yun
2: o na ni
1: ebo n taleke
2: o wa dada
1: okay
2: o wa ni gbo o wa lawon bi ta ba tin se ise feto si omo bibi
1: so ni ile wo san wa na le yan ti won se eyan ra won ta fun yan bi eyan ti owo le yan ofisi ni abi
2: ki se owo ki se tono ti di
1: ki se
2: ki se owo ki se di
1: eyin eyan mo bo
2: oya eni to ba fe iru iyen lo do ko fi gbogbo gba si money sin sugbon gba to wa eni to ba fe ileke yen o ni orisirisi color
1: okay
2: so a wa salaye fun color ile n to n sise fun re color ile n to n sise fun re asiko to le roko re da library lele asiko se mo pe won o je ajesara ti di won o je ti enu amo mi n pe o ti feto somo bibi so eleyi lawon ma ma lo lati mu asiko to je pe tawon ba ri okunrin oyun le de asiko to ma fi mo pe ah mi o le loyun
1: wow
2: ara ile keyan na lati ma so fun won kan ma mu ile keyan won ma fi se fi we ara won ade je ki won mo pe ah asiko yi
1: awon o gbodo
2: won de be ni
1: chai
2: asiko yi ki ni so
1: asiko de be ni
2: o tun ku kan
1: o tun ku
2: oya o po o nilo ni je mo wi pe mo so wi pe o gbodo wa lori pe imo
1: mo
2: ti gbo npa e won ti se alaye fun mi ikan tun wa ta tun ma fi si oju ile omo a n pe yen ni IUD
1: okay.
2: IUD yen na pe meji o
1: okay.
2: Eyi to n ba hormone sara sise ekeji a wa ni ile omo a n pe kan ni kopati orisirisi e sa
1: okay, ma egbo egbo ni won mo se ara re na ni imbe ti omo gele omo se fe to mo bibi na
2: ikan na tun ni
1: ikan na tun ni
2: iyen ni patapata
1: pata
2: supa
1: patapata la foju ku na ko na la adete won loju afo afo tan ija ni dale
2: okunrin se obirin na se
1: obirin
2: se tubal ligation okunrin se vasectomy
1: oja gidi baby oro ti dele baye ba npe krista olorun to ba yusufu e ja lo soju oja ki pita omo na o mo gbagbe 32 fm 94.9 ko ni 13 deri npo osuno dokita ori afefe o na le tu n pada abo
0: se bode o fe yin se baglari o fokan se transformer
3: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa oke iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan free data energy 500 naira péré ni ráti ẹ lónìí free data energy darí ìṣàkóso rẹ.
4: Hi, yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz.
5: Hit the road, Jack, don't you come back.
4: Classic Soul.
5: I want security.
4: Disco.
6: K-I-S-C-O.
4: Funk. Reggae.
7: When we parted, they are
4: the high life. And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classic Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
8: Bugoni bara Golden Chance Lotto. Eku aduro ti wa. Lore kore ni lesa Golden Chance Lotto. Yo ma tan lorun. Lore basepo yin pelu wa. Golden Chance Lotto. Lesa kese ni won san winnings. O ni je tan kun tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa balẹ. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la wan sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idere ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
9: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adehun ati asotele nbe o
8: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
10: eyin fans mi
11: it's okay
10: e lo sori gbogbo ikoni bani dore ni 32 fm 949 fe ye asap
11: it's okay
12: mo ba fe se igbadun ara mi ki n fi onje to ya yi se agbeje ara ma ya mu oba onje iba je dudu ferefe tabi fofo lele pelu alabarin re gbegiri alawo ofefe toki leketi ati awon akolu ko gba ore to oto re bi ipon mo kika to kabi itaya to gba tahanu tabi eja kika bori dudu rewu rewu ipade dona fun tolo amala mi owon eku ojulona

0: 0805-5949. Tabi 0809-7949. And you tell me, Benny Leukere, +234-906-2049. Oluwabu Sayo, me wani ko easy o. Benani. Hello, El Caso. Hello. Hello, El Caso. Shout out to Abatipi Wole, Jari Vipi, Anye Radio, Anye Sile, Tabi, Kakpa, Bude Shipi, Kajino, Se, Pata, Pata, Ipinyeo, Juro, +234-906-2049. Hello, Ekaso.
1: Hello, ma.
0: Yes, sir, Ekaso.
1: Ekaso, ma.
0: Yes, sir, Uruko, Yan, Tibi, Tipi, wa.
1: Mr. Andy Lunkin.
0: Lati.
1: Alakia.
0: Lata Alakia. I'm going to be very.
1: The best bit more for the non-play. Drawing. See, couldn't you say Lara on top of the basket? Top of the band, the night talking. Couldn't you say Lara coin?
0: Special money. Shit, very well. Lori with drama method. Okay. When she only effect la roku.
2: To see nkan to finish yan. She bi. Itu mo e kan ni wi pe okay bi to ye kin da si mi o da si be. Mo da si bo mi. To see nkan to finish yan. To see nkan kan ra ra ra.
0: Okay.
2: Okay.
0: Oda mo lero pe e ti gbo idahun si ibere yin. Angel Michael, when he meant that early, I want to you want to cut ki se ti kiku won ni o le walk ko le walk e wa so pe wa ge kiri bi san kan to lo tara ni bi to bi rin ko hello hello mi nbe loju lai hello e ka so
3: hello
2: ko ni kan ma dosh ko ni kan ma le le lasepo
0: okay hello
2: ko ni kan ma le lasepo
0: yes e ka so oruko yin ati bi te ti pe wa
3: mi topa loruko mi lati bodija
0: mama wa n gbo yin
3: e lo mo fe bere pe igba ti won ba so pa so sise pada
0: eh e seun
2: eyin na ni eyin na ti pari ore ni won so pa eni won so pa on ba ti so
0: won so na nu
2: so na nu
0: e ti gbo ba o eyin te n bere lori be pe ai won ni ko le work lati je pe ngbon baba yin okunrin na so pa won ni ko so pe ke ma le se
2: ko ni ke ma le se o
0: wow
2: koda nigba te ba ta ba ti koko se gan fun gba bi me idogun te ba si lasepo o si se se ke si ma da nkan okunrin
0: to le di omo abi
2: so after that you wa ni wa mo
0: last one da last
2: so koni ke ma le se o gbogbo igba to ba wu yin leyin igba te ba se tan o di lowo
0: oda gbogbo je pe lo ntan na o elo e ka san iyen o duro e je n tun wo bi iyen na o duro elo ni bi e ka san o
4: elo e ka san
0: ma e ka san ma oruko yin ati bi te ti pe wa
4: ada ati mokola
0: oruko yin ma
4: ada lati
0: okay madam ada an gbo yin ma
4: ifi awon okunrin yen na ni pe ko ni ni bi ba o ma se so
0: e so bo ba se ye yin
4: se ko ni bi pe o wu abi nkan kan sele abi
2: se mo pe mo ti so pe gbogbo nkan teyan ba fe se ni ba fi to so mo bibi ka lo sibi ti
0: odo a ma kose mo se
2: kose mo se so wa se pon po ni se pelu ise abe kekere kekere na ni ki se pe nkan to lo titi tan ba ti se nkan to ye kan se tan de fun en gbogbo to ye kan fun ko wu o wu en te mo ba so fun gan lo ma mo
0: wow wow
2: pe nkan to n se lele
0: mi so oluwa bu sayo mi mo ro pe n gbo awon nkan ti won so Angel Michael gbogbo awon ibere yin na ni won tin down sin bi hello.
5: Hello.
0: Yes, ma. Eka soma.
5: Eka soma.
0: Yes, ma. Uruko yin ati bi te ti pe wa.
5: Eketo lataro.
0: Yes, ma.
6: ọjọ́ Mrs. Abraham Sakiri láti
0: láti Boma
6: láti Olóòkè.
0: Okay, ma wọ́n gbọ́ ìbéèrè yìí.
6: Ẹjọ́ lórí ti ọ̀rọ̀ family planning tẹ́ ẹ ṣe yẹn ní gbọ́ngàn mo pe IUD yẹ ní ìgbà kan kó tó rí pé mo lọ yọ tó wá ní side effect.
0: Wọ́n ní kí ni side effect yín?
6: Nígbà yẹn ọmọ mi dọ̀rẹ̀ pé bí oṣù bóyá lọ bí oṣù mo wá lọ ṣe àwọn tó máa ń lọ orí fún ìyẹn wọ́n wá sí àtò wà ní ọ̀nà olóòní mo sá lọ sí ní ẹsẹ̀ ìtàkùn wà nítòsí ọ̀dọ̀ wa. So ó tó bí oṣù méjì kí n máa ṣe period báyìí máa ń ya ni. Nígbà yẹn nígbà tí mo wá rí wípé kinní yìí pọ̀ tí máa ti fẹ́ ṣe period by ọjọ́ kìíní ọjọ́ kejì báyìí yóò dàbí ìgbà tó bí ìjàmbá sí abọ́sàn ni tó jẹ́ wípé bí aṣọ ọ̀pá méjì nǹkan lò báyìí.
7: Ọjà ṣe rí eléyìí tẹ̀ sọ yẹn a máa ń sọ fún wa pé nígbà tá a bá ṣe é tó nílé ọmọ yẹn fún bí oṣù mẹ́ta àkọ́kọ́ ó ṣe é ṣe kí ẹ̀jẹ̀ wá kó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ṣe mọ̀ pé àjòjì ni lára ara yìí kò dẹ̀ gba èlé so tó bá ti kọ́kọ́ dé inú ara ó ṣe é ṣe kí ẹ̀jẹ̀ yẹn kó pọ̀ tó bá jẹ́ pé ibi tán ti bá yín sọ̀rọ̀ dáadáa ni wọ́n á ṣàlàyé fún yín ṣùgbọ́n tó bá fi máa di bí oṣù bíi méjì mẹ́ta lẹ́yìn tẹ́ ṣe ara á bẹ̀rẹ̀ sí àjọsí pé ókè ó dàbí ẹni pé àlejò yìí
0: àlejò tuntun
7: àjọ máa gbé ni ara á bẹ̀rẹ̀ sí ní àjọst ṣe wá rí orúkọ míì ta tún fún tí onílé ọmọ yẹn ni pé kò fẹ́ dọ̀tí ṣé ó wà ń bẹ̀ ṣe àpá máa ń kọ́ yín pé bẹ ṣe máa ṣe tẹ máa yẹ̀ wò ṣé okùn yẹn ṣì wà ń bẹ̀ ó wà lára so èkejì náà ni pé kò fẹ́ ìdọ̀tí ìmọ́tótó fínífíní ojú ara so tí ẹ bá ti jẹ́ kí ìdọ̀tí kan kó wọ̀ ọ́ pínrín ó ṣe é ṣe kí ẹ̀jẹ̀ máa dà pé ṣe ń sọ pé ó ń dà ní. Another thing tó tún máa ń fa kí ẹ̀jẹ̀ máa dà èmi ò sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn nìyẹn o obìnrin míì tó bá ti ṣe kò ní gbèdì dúró níbì kan.
0: Yóò wò wípé ọ̀nà rèé iṣẹ́ yá máa fọ́n kí.
7: Ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ pàápàá onílé ọmọ yẹn kò fẹ́ rú ẹ̀ rárá ojú kan làdá ẹ̀ máa ń ní. So àwọn nǹkan tó lè fà á kó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó máa dà.
0: Hello.
7: Tó bá dẹ̀ bí bẹ́ẹ̀ yẹn tá a bá tọ́jú ẹni yẹn á sì wà ókè.
8: Abalẹ̀ Aziz ni láti Amẹ́ríkà.
0: Láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀rẹ̀ yín sà.
8: Obìnrin ìgbèrèdì gùn gan-an òun ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Irú ti iṣẹ́ ń pèrò lóògùn yẹn tó jẹ́ pé tí wọ́n bá lo fètò sọmọ bíbí yẹn kí ló tó yẹ kó máa ń increase libido obìnrin tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóbìnrin tó ṣe é bóyá ẹ̀ẹ̀mejì tí kò bá ṣe tán yóò fẹ́ di bí ẹ̀mẹ́fà tó jẹ́ pé kódà gan-an wọ́n fẹ́ ṣù náà àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì kí ló tó wá mo tó ń fail tó jẹ́ pé nígbà tí ó ti ń lo oògùn yẹn ó tún wá padà lọ lóyún tí àṣẹbí àfẹkóyún yẹn wà náà ni oyún yẹn tún wá padà wà náà. Ẹlẹ́ẹ̀kẹta kí ló dé tí ó ń increase weight obìnrin tó jẹ́ pé ó kàn ń tóbi sí ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ rí pé béèrè náà èmi náà ti ṣáájú béèrè ẹ náà sí ẹ bá wa ti dáwọ́ lóhùn.
7: Àti sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi ọ̀nà ló ń gbà ṣiṣẹ́ lára tó bá increase libido lọ́dọ̀ obìnrin kan ó lè decrease ẹ̀ níbòmíì ṣe mọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ara yàtọ̀ sára tó bá increase libido lọ́dọ̀ obìnrin kan tó bá ti jóhun àtọkọ ẹ̀ ni kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀. Èkejì o ni pé bóyá wọ́n fi lóyún ṣẹ́rí ta bá fẹ́ fún wọn ní oníkóró yẹn a máa ń tẹ̀ mọ́ wọn létí pé má gbàgbé mi ló ń jẹ́ tó bá jẹ́ aago mẹ́wàá àárọ̀ ló fẹ́ máa lò ó ò ní lò láago mẹ́wàá àárọ̀ lénìí kó wá dago mẹ́wàá alẹ́ lọ́la kó o tó lò ó tó o bá ti lò ó tó bá ti ń di ségesège tàbí o tiẹ̀ tiẹ̀ gbàgbé ẹ̀ ni fún bíi ijọ́ mẹ́ta o ò lò ó oyún á padà wọlé náà ni o ní láti jẹ́ pé lóòrèkóòrè ìgbà tá a ní kẹ́ máa lò ó mo ma n saba so fun awon to ba wa sodo mi wi pe to ba ti mo wi pe oni gbagbe ni e boya ko fi radio program kan ko fi
0: ta koko e
7: ko fi ta koko e to ba tin gbo program yen laaro bayi lori radio ko ti ran ti pe ah asiko ti mo n logun mi lele se mo orisirisi ogbon na la ma ko awon eyan wa pe o ya time to ma ma lo ni to ba lo le ni to ni pe tori pe won ni ojojumo ni to lo lago mewa laaro to da to dola to lo lago mewa
0: o wa iho ni
7: eh unu awole
0: hello
9: e ka so mo
0: e ka so yes I'm going sir kini bere yin hello
9: lori o fe ko ani se
0: yes sir
9: mo ra ba o le no bodo ye o mo ti o ba le to no ni ko di mi amo nje oni ye ojo ri e ma n gba fun awon eyan amo tori awon mo ti kike se bi e pe opolopo won gan ati ile eko ni won fi si amo ni ran awon eyan lo ti gba se e n gba awon mo kike na laaye be abi sa awon mo awon ibi won na ba le se ore teto won lori e pe to
0: e seun
7: a dupe sa sheri inu mi dun ibeere te beere yen nitori pe kii se se mo ko ngba le kan mo so mo ni kii se awon abile ko tabi oko ati yawo nikan pe individual o wa a n se fun awon omo to wa ni ile eko ti opolopo won ti awon obi won ba ti ri pe won ti bere si tele okunrin ti won de fe kan kawe ti won ba wa awa o ki bu won o awa o ki so pe aye iwo mo kekere ki lo wa kakiri to ba ti bere si ri okunrin to ti balaga to ba wa a ma da eleko a encourage e but to ba require ka se fun e a ma se fun won o
0: amo
7: a bu won mo o
0: a
7: le won mo o a soro si won
0: ta ba wo wa ri pe
7: tori pe to ba ti lo loyun ati kawe odijo mi bi o de loyun gan no abi o de kawe gan bo ba pe se lo fe ko to ba to ba wa ni wa to ye ko wa a le ko se
0: se awa ma
7: ti o fi ni the liabilities eni kankan leyin leyin wa ola
0: seri ni jejo ngba ta nsoro yin nigba ti ese nbe gege bi akose mose ewuwo lo wa nbe nu koko je pe awon akeko o da to wa ile eko grammar ti won lo se ifeto somo bibi ewuwo lo wa nbe iru omo be ko ti ni wo wi pe ki lo wa nbe johun okuku nkan be lara ahun ko won okuku ma pin kiri ni ati pa won obi na se ko ye ka ma se dani leko ati fa won omo
7: ni ninu no pe ka ma se idanileko fun awon omo lewe lore kore o wa ninu ise ifeto somo bibi sugbon seri omo te so wi pe ta ba se fun se ko ni yawo o wule ti ya
0: o ti ya tele eje mu ipe mi e ti down bere yen ni kikun
7: hello ko ma tun wa ko ba re
9: hello be da ko e ma biro tori ibe ti mo bele nkan ti mo wa down ya o be lo smartphone o re ma n fi kini sori program ko le gbogbo e le mo n gbere ka ki ni ko da won be gan mo won ni ogun elekeji seri to ni ti ni bi lo to ma encrypte se pe okunrin eyin le mo so pe to pe ba ejaculate o le yi o je ti o je ko to le paro si be so ọkọ ọrùn kò lè wà ní gùn ṣé gbogbo ẹ̀rọ alágbára ti wà ní.
0: Ẹ mọ dọ́ka ni.
7: Ṣé rí ẹ mọ bí wọ́n ṣe sọ ẹ mọ jẹun ẹ mọ jẹ ọ̀pọ̀lọpọ̀ èso.
0: Ẹ mọ gbogbo ti wá sí ọlọ́sìn máa ń ṣe ìlú
7: èkó lẹ́wà okun àtagbára ó máa wà fún libido. Ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ yẹn bó ṣe wà ní ara ìyàwó tiyín ti libido wọn increase. O wa lara obinrin mi to je pe
0: libido
7: ti o lo patapata ni
0: chai
7: ti won tun wa ma complain pe ara tawon o ma ti e ki ti e gbera
0: e wa dakun
7: ye awon mo
0: eh se nkan ta wa sa fun sa tun ni pada lo ko ti nigbati obinrin ba se ti agbara ibalopo ti ti e libido e to n tun po si ti emi daddy o si gbe
10: ona wo lawa atun gbegba se daddy no pada wa lo se family planning ni to fi je ko bi a pe libido won o fi hai aba won no lo ogun ti won o mo lo aba na wo la gbegba bayi to
7: be rich compromise na ni e ko ati yawo wa je ka din e mefa yi je din ku si bi e merin
10: hai
7: ogbon wo la wa ma da si
10: okay
7: ani oko ati yawo
10: oni e wa okay now
7: Dokita ori afefe no le to e je ngbiyoju eh niyan ti chalo
10: elo ni ayin
11: hello
10: e
11: ka so ma
10: oruko yin ati bi te ti pe wa
11: mo ti sade yen mi lati onara
10: eh e seun kini bere yin fun mama wa fun ya nurse
11: e je ma mu te dire ni pa ogun magbagbe ni tori ohun le mi ma nlo
10: okay
11: so bon je wa se ka ma lo ni ojojumo mi o ti le mo ba ti ni ibalopo e mo ma nlo to ko de ki n se ni won a fe bere ti le to fi ri te
10: okay eh e ba nda n bere won
7: lara awon oni koro yen ni mo boya ye gba mi lati daruko
10: rara ma
7: okan wa ninu e to je pe emergency lo wa fun tabade ti lo sodo awon to nta ogun labe ile won yi won mo won ma ta fun wa
10: okay
7: eni to ba de nlo iyen o gbodo lo koja e merin losu toro ni side effect ti e o ni side effect nto n wa fun ni wi pe boya asiko to lo si Boya, o mura sile.
10: Ise pajawiri
7: nbo nle. Won kan dede. O de je nkankan sara. O ni abere sara, o ni. O de ti wa se. A ma so fun awon eyan pe kan lo within 72 hours.
10: Okay.
7: Igba mi, a ma so fun awon eyan iru awon rape victims. Sugbon tori pe most rape victims o ki jade soro. O n lo fi ma ndi pe ah e won rape awon awon gboyin iru nkan ti ru iyen wa fun niyan
10: emergency
7: se fun loko laya
10: e se ma
7: ira won dede
10: asiko ti ko wa ni papa mora e je ma dupe lowo mama wa inu mi dun wipe tori pe o ye keyin o ko se ko si mo looto ni e seun adupe e ni sise lagbara lowo olohun e ni saberegun nigbati eyin na ba tun kuro lenu ise ijoba o tun sin yin dada e si fowo yin gbeto yin lase lowo olodumare lucky to most na lo looto eto yi e je mo adupe lowo omo mi chief mrs omogosoye awon na ko ipa atakotako be na ni mo dupe lowo ile ise to mojuto ilera ni ipinle Oyo ati ni orilede wa Nigeria koda to fi mo ile ise eto lera lati UCH nbi won ma send won ma fun wa ni awon akosemose dokita bako na ni mo tun dupe lowo dokita Folu Ola Niyi dokita Folu Ola Niyi mo dupe lowo yin lagbara lowo Olorun Dr. Folu Ola Niyi George yes e se mo dupe ku gbogbo gba lagbara lowo Olorun e ni sise o ati gbogbo eyin osise leto lera wa patapata porogodo asise oni wonu oro yin so koni ju bayi lo lori eto dokita ore afefe fun ti tasiko ta wai to ba to di lojo mejo a to pade laye atalafia olubi npe fatoye lo komi ire lord e gbogbo wa e seun

0: kí gbogbo etí tó ń gbọ́ mi ní dédé àsìkò yìí. Orúkọ mi ni Ìyáàfin Ọláwọyin Ọmọlára tí gbogbo èèyàn mọ̀ sí Ṣàlàyé Alágbo. Torí iléeṣẹ́ wa wà ní agbowó Ajésúmọ BUI ní ìlú Ìbàdàn. Mo fẹ́ dá wa nímọ̀ràn lórí kòkòrò nínú ara tó ń dàyàn láàmú. Kòkòrò inú ẹ̀jẹ̀, ó máa ń fara yúnyún, ó máa ń fara títa, ó máa ń fara jíjájẹ. Tẹ́nìyàn bá ní kòkòrò inú ẹ̀jẹ̀, ó máa da omi àti ẹ̀jẹ̀ rẹ̀ láàmú. Débu wípé yóò àfẹ́tì inú ojú tójú máa yúnyàn, tójú máa jáyàn jẹ, téèyàn máa wù bàìbàì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ kòkòrò sínọ̀run tó máa ń lé síyàn lára, tó máa ń bara jẹ, tí kì í jẹ́ kí ara ó jọ̀lọ̀. Tẹ́ ẹ bá ti rí gbogbo irú àpẹẹrẹ báyìí, ẹ kàn sí Ìyáàfin Ṣàlàyé Alágbo tí a wà ní Ajésúmọbí ní Agbowó nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-30-90-29-58. Lẹ́ẹ̀kan sí 070-30-90-29-58. Nǹkan míì tí a tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí, ó ní àrùn ìbálòpọ̀. Ó ń ṣe ọkùnrin, ó ń ṣe obìnrin, gbogbo ènìyàn máa ń pè ní ìfẹ́sàn. Àrùn ìbálòpọ̀ ó máa ń jẹ́ kí ojú ara máa já obìnrin jẹ. Àrùn ìbálòpọ̀ yìí ó máa ń jẹ́ kí àwọn nǹkan oríṣiríṣi kó máa jáde, bóyá lára ọkùnrin ni àbí lára obìnrin, tó jẹ́ àwọn àpẹẹrẹ tí kò da lára wa. Ìsàlẹ́nu máa ń kọ̀yàn téèyàn bá ti ní àrùn ìbálòpọ̀, ó máa ń kọkùnrin, ó máa ń kobìnrin. A lè bá pàdé níbi tí ò sí ìmọ́tótó àbí níbi ilé ìgbọ̀nsẹ̀ tí ò ní ìmọ́tótótó. Àrùn ìbálòpọ̀ yìí èèyàn máa ń kó lára ọkùnrin kan sí ara obìnrin. Tárùn ìbálòpọ̀ bá ń dàyàn láàmú, ó máa ń fà á, tó máa ń di ìdíwọ́ fún ọkùnrin àbóbìnrin láti rí èrè ìgbéyàwó. Ó dáa kéèyàn tọ́jú àrùn ìbálòpọ̀ lọ́pọ̀lọpọ̀, torí ó máa ń ba ẹyin ọkùnrin jẹ́, ó sì máa ń ba ẹyin tó máa ń di ọmọ lára obìnrin náà, ó máa ń bàjẹ́. Àrùn ìbálòpọ̀ yìí kò sẹ́ni tí kì í dà láàmú, ó ń da ọkùnrin láàmú, ó ń da obìnrin láàmú. Ẹ yọjú sí wa ní olú-iléeṣẹ́ wa tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyáàfin Ṣàlàyé Alágbo ní Agbowó Ajésúmọbí nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-30-90-29-58. Ohun mìíràn tí mo tún fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ni àrùn jẹ̀díjẹ̀dí. Tí èèyàn bá ti jẹ nǹkan tó dùn jù, ẹ̀yin máa dùnyàn, ọkùnrin tàbí obìnrin, ó ń da ọmọ kékeré náà láàmú. Tí ṣúgà bá ti pọ̀ jù nínú ara wa, ó máa ń fẹ̀yìn dúdùn, ó máa ń fà á kí ènìyàn máa lọ́nu mọ́lẹ̀. Ọlọ́run ní gbogbo ohun tí mo dá dáradára ni. Ọlọ́run ló déwé àtegbò láti máa fi ṣe ìwòsàn fún gbogbo wa. Tẹ́yìn náà bá ti dé iléeṣẹ́ wa, tá a dẹ̀ ti dá yín nímọ̀ràn, tá a dá yín lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tí ó ń dojúkọ yín. Ọlọ́run ó fàṣẹ sí gbogbo ohun tí a bá fún yín. Mo nígbàgbọ́ pé yóò bẹ yín náà lára mu. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ṣàlàyé Alágbo. Torí iléeṣẹ́ wa wà ní Agbowó Ajésúmọ BUI ní ìlú Ìbàdàn. Láti ibikíbi tí ẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé UI, ẹ sọ fún ọlọ́kadà pé ẹ ń lọ sí Ajésúmọbí ní iwájú mosque Tawa Kalitu. Ẹ máa rí wa ń bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè máa pè mí sí ni 070-30-90-29-58. Lẹ́ẹ̀kan sí 070-30-90-28. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní fi ṣe wá.
1: Kí ni ṣe ọ́ sọ ti ń ṣe ọ́ o? Ṣàlàyé ni ó wá lọ òun fẹ́ gbádùn.
2: Kì dákẹ́kú, a kì í wòsùn dáràn. Bí nǹkan ṣe ọtọ̀ dákẹ́, bí ẹni máa ma fẹ́ fi àìmọ̀kẹ́ gbẹ̀mí ara ẹni.
3: Ṣàlàyé ti ń ṣe ọ́.
2: Káyà oògùn tó lò sí. Ṣàlàyé Alágbo Lájẹ́túmọ̀ bí Agbowó Ìbàdàn. Tí ọ̀yàn ẹ̀sìn kankan ní pọ̀sìn. Ọ̀pọ̀ ni nǹkan ṣe lágbo ara tó ń wíkùn. Tó bóra ẹ̀ mọ́lé. Wá ṣàlàyé. Ní Ṣàlàyé Alágbo Lájẹ́túmọ̀ bí Agbowó Ìbàdàn. Àìrọ́mọ bí ni tẹlòmíì. Àrùn ìbálòpọ̀ lọ́jọ́ pípẹ́ lórí Ṣọ́lẹ́gísì. Ọgbẹ́ inú àrùmọ̀lẹ́gùn. Àtọ̀gbẹ́ lórí àwọ́ká nárun àjàká òkò. Ọmọdé ò tètè rìn. Tí ó tètè sọ̀rọ̀, ó légbòógì àmúṣagbára sọ̀rọ̀ kétékété nàró wọ̀n. Àgbótọ́pìn ò nífẹ̀ẹ́ sí. Ó gálọ̀nà Abáyọ ti ń ṣe ni. Pẹ̀lú àmúlò ti ṣẹ̀ṣẹ̀ ló fi ń ju wọn ṣe. Pè wọ́n bọ Kevin Kankan lágbo ara. 08058984013. 08058984013. WhatsApp number 070-3090-2958. Fún kùdìẹ̀ kùdìẹ̀ àgọ́ ara ẹ̀. Kàn sí Ṣàlàyé Alágbo Lájẹ́túmọ̀ bí Agbowó Ìbàdàn. Débẹ̀ Ṣàlàyé ọgbàgbọ́, ó sì gbádùn tààrà.
4: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé. Ní ìkànnì ń fẹ̀yìn ẹ, a o ni ye dun yin ninu nigba gbogbo abe mo ni o po koko ke o po
3: o si olorun mi o po
4: 32 fm 94.9 a n fe rin gba gbogbo aye
5: 32 fm 94.9 filling the world with laughter.
6: Feel the world with laughter. We are 32 FM 94.9.
7: The best players in the world and their best plays.
8: My kick again. Messi through four.
9: Brilliant!
8: Threads it in. And there's the goal from Pedro.
7: It's sports on 32 FM 94.9.
10: Hello, this is John Bennett from BBC Sports.

0: 94.9. FM 94.9.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Amala dudu, amala fofun, amala to fele bieti, ne shawewe du to yokululu. Ore mule egbegiri, pelu eran to muta, kasa, eku amojuba.
4: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu ti ṣagbára àdọ̀tun tó gbàgbòrò kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
5: Kò ní ṣúmi kò ní rẹ̀.
6: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ.
5: Kò ní ṣúmi kò ní rẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
8: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a troupe. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
9: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé àdépamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 2,000,000 àti 4,000,000 naira ó nílé wa. Ìjáfara léwu. Fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substant Property, òrùlé fòtẹ́tọ̀.

0: kawo pada ni ati ojo ọjọ eto igi na le ngbo lati kan ni aderin gbosu ni 32 FM 94.9 in premier hill ni laughter house ni mokola ni lubada ibe na la fi di kale si ko so mo luwe egbe gesi wo na o ya o le de e a bi be yen eh krista o ti pe a pada sinu ere ball ati lu bi awon asiko die eh mo ro pe o da pe jeta na ko la soro to to ni se pelu ti wo bi edan yen ballu alafiki gba lori koriko pe o se se ka won rawo kan ko tu ja ko mo dabi opolopo nkan ti awon eyan ti n foju sugba mama Serena Williams yi boya anti ni ka pe won anything ti en ba sa pe won pelu ojuri boya bi 44 years to mo bi omo 20 odun pere baba julo to wa lori ape lori pele boya bi ti 7 lori akaba to wa mo sowo to ni ki won lori joko je ati se iru eleyi se ka wule joko ka po lori e ni abi ka tu pada wa leyin eleyi fun Williams mo nsoro nipa re
1: eh seri eh mi o le bu mama
0: eh se ke sojo ori
1: ojo e ti so
0: mo ja dara o
1: seri ojo ori ni ojo ani o si me ojo ori ni sugbon o pe awon organizer event yi o pe mama na awon fans o
0: ni market value abi awon nkan wo
1: okay nisin ka fa se concert kan nisin kan wa mi o fe mo fuji sensation to tori en jona lowo to ntaye ngba ti lowo kan wa fori e ta poster kan wa ni bari nbo ki bari wa ko wa ko 10 minutes
0: ma lo
1: ero o po anybody lo
0: ben
1: so iru we wa se ri ni ansin market ni fun awon brands
0: e wule se pe boya okun kan be abi nkan kan be
1: this first match o se dada but e ba di igba ti second set yen lo
0: o yiwo
1: o ti yiwo third fatigue is setting ipa o gbe mo rara ipa o gbe mo rara ohun to nu woman yen be yen age ni nothingness to omo 1920 lo mba play gẹ́ẹ̀ gẹ́ confess pé sòrò pa òun gbà tó ń gbọ́ pé ìṣẹ̀rínà náà mọ́ pí àwọn mọ́
0: sàbẹ̀wò dé
1: intagra fi ń jẹ̀kọ ibi ewé ló wà ẹ̀ ló sà àgbà tí ń jẹ̀kọ yẹn tó bá jẹ́ títí sórí ọmọ kékeré bá pé àwò pé kẹ́ẹ̀ fi hàn kẹ́jẹ́ yóò ṣe abẹ́ ìwé yẹn wò so ọmọ yẹn gbé màmá rìn ni so àwọn tó ju ìṣẹ̀rínà lọ ti nafratinova ti wá bẹ́ yẹn so many people christians padà wá wọ́n ṣe dáadáa ẹni padà wá wọ́n ṣe dáadáa but for her mo gbe ko wa pawo ni ki mama mo wa mo o
0: te ba tu ti lo jian tan lo
1: je bi oju orun 4 years away from your show o da bi oro awon to nse account ni fi account le fun bi osu me lo kan pada die o tun lo tun fe ko ni
0: ona bo la tu gbe gba o owo yo gbe o
1: e ba ni ta mo gun lada ta gun ka fo ni ni ba gba ko ni si ma lo by the wire
0: e ga tu denu eh raf
2: atokun
0: ka wo opon láàrin Belgium kojú orílẹ̀-èdè Senegal eléyìí tó jẹ́ wípé wọ́n jọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú ládàra bóyá pé ìráàrí fẹ́ ṣe bí ẹ ń bá wọn díẹ̀ ní sọ̀rí sọ̀rí jẹ́pọ̀ ọgbọ́n ni ẹ dá tàbí dé pẹ̀lú lóòótọ́ Belgium yìí náà mo lè sọ pé bí gbẹ́kú lọ méjì làwọn méjèèjì ṣùgbọ́n ìgbà míì wà tó jẹ́ pé bàbá gbé omi kalẹ̀ àti epo kalẹ̀ a lè rí èmí tó jẹ́ pé ó dàbí àtọ́jọ́ pé ọ̀fẹ́ wúwo díẹ̀ la fi ní pàápàá jùlọ bí nǹkan ṣe ń lọ nísìnyí inú áfíríkà bíi mẹ́sàn-án báyìí dáa ní méjì ti sun báyìí mẹ́ta ti sun.
3: Fún ti orílẹ̀-èdè senegal ti ṣe dáadáa gẹ́gẹ́ bí nǹkan ta

0: to ba ti ri awon anfani to ba ri ko tete mi so pe ohun mu lo dada so nkan to le fi help won ni Belgium ti je ko yo wa pe awon o jamo kankan gba ton ti oko koju Egypt ton ta omi won tun koju Iran won to mi New Zealand ni won ise to bi ojo opo nkan ise to abo pe lamere ma se yekan so be na ba ko na je ni fo ile de Senegal no ife se won se to gbeyin na ohun na bo ti ohun na fi raye jade ni best treaty won ba jade wa so ṣùgbọ́n fún orílẹ̀-èdè belgium ti tournament ìbá parí tó mọ́lẹ̀ ti jàbá wọ́n ní ìdàtí tún ìṣòwò tí wọ́n fi máa ń to ìgbà bọ́ọ̀lù wọn àti ìṣòwò tó fi ń pẹ̀wọ̀n àgbà bọ́ọ̀lù wọ́n ní ìdàtí yí padà ẹ̀ka orílẹ̀-èdè france lọ́dún 2018 wọ́n ṣì ní àwọn giroud ńbẹ wọ́n ní àwọn griezmann wọ́n include mbappe wọ́n gbà yín kẹwàá wù nǹkan tún bá pèwádà fún wọn sí so àwọn tó jẹ́ beyond player kọ́yìn tẹ̀ máa include wọn mọ́ kọ́ má kọ́ máa jọ pé àwọn àgbàlagbà yẹn nìkan làwọn fẹ́ máa lò tó wọn experience ẹ wò gbà tó wọn hazard wà ń bẹ àwọn dìbùn gbà tí náà ṣì wà lórí àwọn olùkákù tó ṣì ń gbábọ̀ dáadáa àwọn agbábọ̀lù ọ̀dọ́ wo lẹ mú wọn láti lè máa sọ́dí wọn dáadáa láti lè máa sọ́dí wọn nísìnyí tí àwọn yẹn bá dàgbà wọ́n àwọn yẹn lè máa lò láti máa sọ pé òkè káwọn lè máa wọlé fún yín so irú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ìdà tí ètè yìí ṣọwọ́ tán fi ń gbábọ̀ wọn gbúdọ̀ yí padà ṣùgbọ́n náà ní kojú orílẹ̀-èdè Senegal nínú tí Senegal bá ń jáde tí àwọn agbábọ̀lù wọn gbúdọ̀ mójútó wọ̀nyí wọn náà Khalidou Koulibaly báyìí ti dàgbà ó ní ìwọ̀nba nǹkan tó lè ṣe ṣùgbọ́n Yemi Dokun wájú yẹn kò sẹ́ni tí ìdí òdòkò lè wọ́ tó bá ti ń gbé ṣan lórí ọjọ́ kò sí mistake lè fẹ́ wáyé ní apá bẹ́yìn ṣùgbọ́n èmi kọ́ mi pé kí ni ẹ̀ máa fẹ́ jẹ́ bí slim win fún orílẹ̀-èdè Belgium ní àṣàlẹ̀ ìkojú orílẹ̀-èdè Senegal tó Senegal ti jẹ́ kó já ń pé ìwọ̀nba nǹkan tó wọn nínú so lẹ́yìn ọdún 2002 tí wọ́n ti ṣe dáadáa tí wọ́n dé quarter final Senegal tí proof kankan fún wa ní ìdíje fẹ́ àgbáyé lágbà tán ti ń wá alẹ́ báyìí ṣùgbọ́n mo kàn fi ń pé slight win ó lè fẹ́ jẹ fún orílẹ̀-èdè Belgium kojú orílẹ̀-èdè Senegal ṣùgbọ́n Senegal náà lè ṣe nǹkan kojú orílẹ̀-èdè Belgium so ibi tó bá wù kó já sí ẹni tó bá ṣe tó bá tètè utilize chance ẹ̀ òun lèmi pé ó máa borí ní apá ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀.
1: Ajá ọ̀rọ̀ tí Ralph sọ yìí kì í ṣe pé bóyá àwọn fi sí ọ̀nà kan ohun tí wọ́n sọ ni pé bóyá ẹni tó bá ṣe tó tètè rí orí ọ̀fẹ́ tó bá rí tó dẹ̀ tètè mo lò kó ṣeṣe kó lè borí bí ṣe mọ́ rí náà nìyẹn ṣùgbọ́n tá a bá ní ká wo ipa Senegal lé orí ipa Belgium jẹ́yìn lè rí pé bóyá a lè rí òye Senegal pé bóyá o lè dìran kú bí Morocco bí ó ti ṣeṣe.
2: Orílẹ̀-èdè Senegal náà ṣáájú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé wà lára àwọn ikọ̀ nílẹ̀ adúláwọ̀ tá a pé yes ó yẹ kí wọ́n ṣe dáadáa. Orílẹ̀-èdè Senegal mi kó tó di pé wọ́n jáde kó ní sọ yìí gbogbo pa at least ó yẹ kán ṣe ipò kejì jáde ṣùgbọ́n nígbà tí wọ́n padà ẹ̀rí pé ikọ̀ orílẹ̀-èdè Belgium rẹ̀ tàná náà kẹ́yìn tó padà di pé wọ́n padà qualified
3: òun
2: náà New Zealand ikọ̀ Senegal náà àwọn náà na Iran tẹ́ pẹ́ ẹ̀wò bí 5 goals làwọn méjì mo dẹ̀ nǹkan tó dẹ̀ ṣe lónìí pé bí ìgbà pa àwọn méjì ikọ̀ ògbé kan ni tẹ́gọ́ báyẹn náà ṣe láwọn ní àwọn láwọn arúgbó ní Belgium yẹn mi fẹ́ lè bóyá mo ti ẹ̀rọ agbá bọ́ọ̀lù kan tó yẹ kó kéé àti ẹ̀rẹ́ bẹ́ẹ̀ sọ pé stand out player kan tó ń bẹ níbẹ̀ ṣùgbọ́n nínú ikọ̀ orílẹ̀-èdè Senegal wọ́n ní àwọn agbábọ́ọ̀lù ọ̀yọ́ kan náà tó yẹ báwọn náà ṣì wà bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ṣì ń taná ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ pé olè fẹ́ kó orílẹ̀-èdè Senegal lónìí òní tó lùkọ ni wọn tí ò bá to right selection tí ò bá tó ráìtí lẹ́yìn lóòótọ́ ẹjẹ́ àwọ̀ ìfẹsẹ̀wọ̀n ìtọ́ gbálásì náà tó yẹ fẹsẹ̀wọ̀n sẹ́lẹ̀ kẹta wọn ẹ pé first half 1-0 kó tó di pé ó di sẹ́kọ̀ àtàwọn náà pé ẹwọ díẹ̀ ló kú pẹ̀lú mo ti sí mo wá ń bá lọ lọ ilé ìta àwà ìpè ikọ̀ orílẹ̀-èdè Senegal èmi ṣì ń tìpù wọn lónìí ìyẹn tó bá yẹ pé kí ni ẹ̀wọ̀n mójútó ọwọ́ iwájú wọn lóòótọ́ àwọn méjèèjì àti Senegal àti Belgium mi fẹ́ lọ pọ̀wọ́ ẹ̀yìn wọn
1: tẹ bá ń gbọ́ tàn sí kò sí ń pa o ọpọ́n burúkú kan tí wíza tó gbá olólọ́rẹ̀ gín ẹni tó bá mọ̀ ń gbá sọ́kẹ́ dáadáa ẹni bá sọ fún pé nǹkan gín oyè kẹ́ ti mọ̀ nǹkan tí ṣùgbọ́n kò gín wọlé ó gín síta ni ẹja mọ̀ wò bọ̀ náà ẹja mọ̀ wò bọ̀ ẹja mọ̀ wò bọ̀ ẹja mọ̀ wò bọ̀ ẹja mọ̀ wò bọ̀ ó ló fò ní adáyàrí ò pé ọgbọ́n tí àríkìn tó fẹ́ dá láti lọ rí tagolíwò mi ń gbà fún orílẹ̀-èdè congo ó pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n thomas tuchel ó dàbí pé ṣéketì pé ń ṣe ga ó tún yòrò díẹ̀ sí thomas tuchel àbí
3: àbọ̀dáworo
1: ni. ẹ mọ̀ pé bí àròsọ
4: ilé o.
1: torí òun náà là ń wò báyìí wọ́n sì ń tún gbé yẹ̀wò náà. So ẹja àwò náà n tí àwọn aláṣẹ àti adarí ayò tí ẹn bá wí tí ẹn bá sọ pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ a lè sọ tó pọ̀ nípa rẹ̀. Ọdún
3: àbọ̀kùn
1: ẹja àwò USA yọta pẹ̀lú bosnia lónìí ṣùgbọ́n ara àwọn orílẹ̀ mẹ́ta tí ẹjọ́ gbàlejò mẹ́kíkò ni ó ti ná tiẹ̀ láti nǹkan bí ogójì ọdún tán tí wọ́n gbọ́ndá láti kú nípele ni orí yóò dilé wọ́n kú bẹ́ẹ̀ ìwọ̀n ní àná by Canada ti fi South Africa na ku nbe nisibe oku US ati Bosnia Bosnia ninu sori to wa eri bi pe ori olowo borun duro pa kale ke ni opon won ti abi debi ti ti wa isugbo ile le US yi na o na jewo wi pe ile le ti wa ba wa gbogbo n to ba gba lafun lo na bi debi o de se daada nu sori sori sugbon gege bi oye temi nitori o ba jade nsori sori 1 point ni o 10 point ni o ti lo kore ni kan lowo mo n to ku bayi ni wi pe ki lo fe se nisin yi ohun lo ku laarin pelu US yi ati ati Bosnia injeri US ge to le se bi awon meji yoku re ti an so gba lejo idije
3: eh mi pe iko US won le ma fi le fe se to bi awon yoku Canada ati orile de Mexico si se nitori iko Bosnia yo nse iko ti a le foju kere cause a le pe bi iso ton jade ko nu so yi to ba o le fe ri ba ko sugbon knock out stage long bi bye ko ba le pe iko US o ma lo ma sun tatara ki iko Bosnia ma lo se shocker fun won lo ton ri ni agbagbo le to to se dan den yato tawon ile to ti dagba Dzeko ati Kolasinas to wa leyin sugbon odo lo o se po ni iko US te ko won de se ni stamina lati le gbe won lo to iko US ma dominate sugbon match yi o sumo en to ba ite se ambulance fan o de sumo match to eko o ma fe lo si extra time sugbon ni fe se won se mi se so pe iko Bosnia won ni shocker to le to le se fun iko US te ko won de ma jo aye loju loni
1: Gbakugba ni a le ri oye ti adari ayo le pe kini ohun o le tan tori kini o ti di ah eh iseju mefa ni e fi gun bayi o abala akoko la ndr congo ati ile gesi jo pe boye nikan kunu abi boya okay iseju mefa ke pona jajo ma wo bo eh krista
5: atokun
1: kaku ni odo awon US yi to ba je pe wa ni de fe mu nbe boya ke mo sugbon e je ka wo Spain ati Austria yi na o ja bi pe ola ni asiko si wa ni abi okay ki le fe mu
3: ti Senegal yen
1: okay
3: nkan kan sele ni camp won to ko on fun won ju last gba ti won ti be World Cup yi
1: o to ja ni mo njiri ni won du dije
3: so ki so pe kini yen o wa la nkan to wa fe ti performance won cause an gba awon iroyin pe won o ma lo under onje ni eh o wa ti won ti san
1: ke so wo eleyi o won je won lowo lati
3: oluko ni oluko ni won ati fe ko si contract bi lati fe bi o de se ko won sodi so this is by bi pe ka so pe bi abi awo ara won loving sponsor ara won lo si DJ yi kini won de wo fun ko Senegal le mi bi o iko to ye pe leyin Morocco awon la ma mu sikeji nu work up sugbon won jo iko yen mo so kini mi expect pe obaya ma le se dara konju ko be jon cos ba oni player se ma wa de pe everyone dey sise ko da je pe biya Senegal yo se dara ni ngirin to se se de son wo de so kokon le lori so emi pe kini yi o ma sa kudin lala fun won ninu je yi be ati boko ba wa pa ila wa sa ma gbon kan to sele ni kikun
1: Krista ko sin don sele lori de Senegal ni camp won ti mo ro pe o pamo pupo nu e han de sugbon temi ba kan ni kin ma so mi le so wi pe olohun aba won to lu visa lu ifun mi tabi bi mi le so pe won o se nkan to da ati bibe ati bibe nile adulawo won ti bi wa be won ti bi wa be o si nkan ta be se si tori mo gbo ye dada pe ke se boya orile de Senegal na boya won o ni nkan to po boya bi amulo awon na si la won ero aje eto ero aje kan mo ko ja di pe
5: national heroes
1: ai die bo je je awon okedra e be ti eni won tele yan lo bo je wa lagbado ni
5: ke ma yewu mi ojo leyin gan won je nkan ri
1: bi o mo to sele o boya won o si mo boya won mo ko fe qualify for world cup o le ke mo mo tori irari ipo o sumo ka ko lori
5: gan e ba binu mu fenu ba die tori kini wa ni mo ma ronu debi kan wi pe o se se wo je pe tawa na ba debe iru wa ta wu lele tori awon unseen forces sugbon imore temi o gba enikeni to ba wa ni ru palu manjiri bi temi ni pe to lo selu ba wa ba e pe e dakun ran mi lowo ka jo se so pe gbogbo dada te eda fun mi ka jo se to ba depo tan a so fun e pe olodun ni fiyan sipo ni ke se yan ju re lu gbe mi debe
1: se po ti enikan lo gbe awole
5: ani awon to ba wa ni political field e lo tun ọ̀rọ̀ àkọ́sọ fáyé president Senegal kẹ́lẹ̀ tún gbọ́ ẹrù pọ̀ náà ti fún wa ń tráwèrè mí ni wọ́n ti mú bọ̀ bọ́ọ̀yìn yẹn wọ́n ti mú bọ̀ọ̀yìn yẹn sọ́wọ́ wọ́n ti mú sọ́wọ́ mo rò pé ọlọ́pọ̀lọ́ mi tún ti dé ní áfíríkà ni ẹ lọ gbọ́ speech ẹ ẹ wà ní english ẹ gbọ́ ní french ẹ̀yin bá gbọ́ french kẹgbọ́n tó sọ ẹ wà àwọn nǹkan tó kántà ẹ rò pé aláàánú áfíríkà mi ti dé ni this I will call them things these things called leaders their things wọn ò bẹ wa torí so all jẹun ni abọ fẹ ja wọn ti gba condition wo e lomi o kin ri pe bi se ri lele ni mo je ki ma soro pe awon kan le kan pe ko de bo soju e so jerin abo fe ja
1: lo fe se lo
5: ti ja won mo ka itan re mo isu africa ni ṣugbọn to wa di fe je yo ile re o lora o kan ma fi akakulikuli lo arayo ku ni ka du lori yun
1: oda e ri pe o da bi pe ati de bi ngba yen tan so ni pata arakunrin yen to gba ise tan dibo fun boya bi 40 years ni arakunrin ori de se ni ga yen gba yen
5: bo pe gba yin
1: yen emi yi mo je nikan to je pe ko si oro kankan to jo ma ko so oloselu kankan ti mo le gbagbo abi igba to ba n wa po ko si n to le so laye ti mo le gbagbo to ba n wa po to jo oloselu o ko si n to le wi
5: temi sani e mo binu ara abadan ara abadan gbogbo te ba dibo fun parapata ebi o je labe nikankan e je agbon ti o so nipa shooting stars se pa ti nijo lori team yen e ti o ba se lori shooting star ko so le ka le mu lo wa lai ma paru oto ebi ke ko wa le
1: o si kan de ba
5: o so da da kilo fa se kilo fa se ta ba so pe sport e ntan won ta ba so pe kile te ba so pe kile fa se fun ani sport e ntan aye nu sport le pe won ni lan la ko feed je koko e ba kan de o pari feed won lodo yin ke ko feed je ni ko pari feed kekeke ti won pari aga
1: ki won kan tun
5: se e ti member lowo e won e be member lowo e ni ke lo fa te ba fa dibo fun e so fun ki lo se fun tun ti start
1: ni suru ki ma de n soro bayi ni se shooting gbe je fun yin ni abi ya yiro pe nkan kan kunu shooting kan fe ta fe se
5: e to n bele lowo e ni temi o du be mi nu ayo ayo badan ni e lo sa ta ba ni lo la ta ba ni won se fun akoko da won nu structure ile yin jo lati ru structure giri bayi last e ko bi o le pe ipare wo leko fun tun ti start to ma dire wo ma ran won leti baba jo mo buruku kan lo agba e bo lopa ti fe di ti pinle kan ni kan lo gbe wa le kan yo wa pa
1: ti ese gbe won mo so pe se bere idaraya le se nkan wa lu da be moju
5: ko ti angry o ti jeun a to se o ti jeun
1: ma bere lo wa gba ballu pe ni qualification e so jade nc to ba gba ballu abi abo sa
5: african le cheri olonko o mo olomo mo so wa sarin won ni
1: adawo buruku olomo jari e mo pe ki boye le menu ba ti US ati Bosnia ni bo ngba ti ti pa to ti kuna nkan ti mo fe wu lele pelu oye bi kini se nlo ite ba wo opon buruku de melese mbappe yi omo kunrin yen ati club ati bi kan miro bi bi kan be ta ti le so pe be eko ka ko bi sugbon ti mo wo ni pe se kini o ti mo sumo irufe ru orogun ta wo ni kata laarin Messi ati ati Mbappe se ke se pa tu padari we
5: emoja
1: emoja tanrawo tori emi o ri rado gegege to le compete kaka e fi le e ta le gbe se gbe ara won na ninu dj tan je pa wo pe ojo won si le dale die o na la le yo messi a le yo ki ja ba bi latara awon eyan ti won mu leti emi so pe ti mu yoku o da o ehe
6: the best of our law was before akitola shown sheri igbale yan ni eniko laye ta se ma condemn mbappe yen to lori iru fe wa to ni e ma mu lori video
1: iwa omo luabi ni e mo so pe oni o kese pe ako kese pe omo pon o
5: awon bo abula voli lo loyin o pe abula yo ba pe mi lati o ti won bolu lati le
1: iba yo ti kuro
5: omo ye gere yo ti won lati okan eh to ye pe ni ti wa lana mo fi re sarin omo fun yan ṣugbọn te pe tin bele se lori video ni o odije omo ni o ko si be se ni ri o ni ti ronaldo baba ti jaye
1: emi o soro re pe emi kan wo pe iru ota aye orun ogbe bo ta ri ta n fun gbira to ta ba ni ke mo men to le te le gbe se gbara won nisin messi ati mbappe na le
5: ari eh mo ti gbe messi se gbe re with respect to messi eh mi o mo ma se n gba ball lowo o si yin ye messi lowo o gba ball o ṣugbọn olodun je o pari tournament yi
1: tori
5: injury
1: tori ara ori bi ti do mo
5: ah awon tela ti won ba roju la te ma teju egun
1: eh o ma lo shift yi okan ku mi yo wa
5: find the spirit doctor so won mo fa te ogun efon si won mo te ogun efon si
1: ne ma lu su mo fa tu ayen oda njo sele re won ba asiko kekere kan to se ku boya ka bi sumo awon eyan wa ni nile na ka le mojuto awon irufe iru awon kan mi atawon ipe mi
5: gbogbo ni

lójú òpó ayélujára wa alàgbà ọ̀kan làwọn adédáyọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ó ti lágbára kọjá. Hello. Àbí epo ojú kò sí àyè púpọ̀ láti ilé wọn wòran ẹja gbọ̀nà bíná ká mọ̀ ti bẹ̀yẹn lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́.

0: ó tún wá ṣe dédé odidi ọdún kan gẹ́rẹ́gẹ́ tí délé ìjìnlẹ̀ tí mo padà sórí ìkànnì 32 FM 94.9 ẹ̀yájọ́ ọdún tó lọ
1: wọ́n ní ìgbéyàwó rẹ̀ pẹ́
0: gbogbo ẹ̀ dàrú gbòdùgbòdùgbòdùgbòdù
1: pípẹ́
0: ṣùgbọ́n at the end of the day mo rí lédè sí i
1: fàyè bá sọ pé ó pẹ́ o adákẹ́já àwòrán
0: orí mi tún wá sọrí àsìkò ìpadà déédé lè jìnlẹ̀ sórí ìkànnì yìí lakúò ní rented apartment láàwá sílé tuntun gbogbo ọpẹ́ ìyìn ògo ni forúkọ ọ̀wọ́ ọlọ́run ọlọ́run tí mò ń pè tó ń dáhùn tí ń bá pè ní kọ̀rọ̀ yóò sì dá mi lóhùn níta gbangba ọlọ́run tí ò dójú tèmi tí ò dá àdúrà mi sí mi láyà
1: wọ́n rò pé ó pẹ́ dé
0: bàbá mi tó gbọ́run ṣe ń tó wù ú àtọ́bọ̀ bí orí olóko àjọbọ́ kábíyèsí ọba mi ara oní kí n jẹ́ kí ọpẹ́ mi máa pọ̀ ju ìbéèrè mi lọ.
1: ọ̀rẹ́ mi máa wò bẹ́ẹ̀ o dúró dolúwa nítorí dídé tó dé lóde
0: ẹ kú àmójúbọ̀ ọdún oṣù tuntun
1: ìjọ tó bá dé ní
0: ìjọ náà lámú january 4th ná ọdún yìí yá pọ̀
1: ọpẹ́ adìyíyá dídé tó dé lóde
0: bẹ́ẹ̀ yẹn bá promise yẹn bẹ́ẹ̀ jẹ́ ó sì ó parí ẹ kàn rí pé gangan 25 wọlé 26 27 ọlọ́run bá mi ó ṣe o mo mú ojú mi rí second half of the year 2026 ọlọ́run tí ò jẹ́ ń lò nù nira kò jẹ́ ń lò nù po àìsàn.

bẹ́ẹ̀ dábà mọ́nú ròyìn mọ́pẹ́ dún lẹ́yìn iṣẹ́ lètò léyìí tẹ̀ ń gbọ́ yìí délé ìjìnlẹ̀ délé akínbọ̀dé ọmọ tó ń sọ àgbà wo tó ń fasẹ́ mu nínú òjò ọlọ́run ti jẹ́ ká ẹ parí ìpele àkọ́kọ́ nínú ọdún yìí 2026 bá a ti ń fà kàámù kọ là ń fi àgbàdo yín la fi ń jàgbọ́n gbogbo nǹkan sì ń bá wa.

Gbẹlọfọkọ sí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀dá bá mọnúrò yóò mọ pẹ́ dá mo dúpẹ́ tèmi. Ọlọ́run tí ò dójú tì mí. Nígbà táwọn ọ̀tá péjọ pé bo ní ń gbégbà. Bàbá mi gbọ̀nà ara, ó yọ sí mi. Àti jẹ́ àti mú yí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ní. Ọlọ́run tí ò jẹ́ ń gbé abọ́délé àwọn ọ̀tá mi kí n tó lè jẹun. Jẹ́ káwọn ẹlẹ́gàn ò lè máa sanwó school fees àwọn ọmọ mi. Jẹ́ wọ́n lé wọn padà wálé. Ìyẹn burú jù. Wọ́n ní ewu gbogbo fúlẹ́ńgẹ̀ ládùúgbò. Ewu gbogbo bàbá àrásì rẹ̀. Àwọn ọmọ náà léwálé wọn. Bẹ́ẹ̀ kẹ̀ tí wọ́n ń bẹ lára wọn. Ó jẹ́ ń tù jù, wọ́n lè ó gọ̀. Ó bá tún wà súnmọ́ active, wọ́n ní à. Ìragigaraga yẹ. Ẹgbẹ́ òkè la fẹ́ ṣe táàtẹ̀ fẹ́ fi tá láyé rọrùn gan. O gbọ́dọ̀ gọ̀jù, o tún gbọ́dọ̀ ṣe gàràgàrà jù. From January to June. Ọlọ́run tí ò jẹ́ kí June ó jọ ju èmi àti ẹnu. O yà dúpẹ́ lénìí o. Ọlọ́run tí ò jẹ́ nǹkan rẹ̀ ó run. Omíyalé ò wọlé rẹ̀.

merciful God. Almighty Allah. Ọlọrun ti n ba ẹdagbẹru rẹ. Iwọ náà wòra rẹ, iwọ ọmọ aláìlẹ nìkankan. Ọdún tó ti ń yí mọ́ bọ̀. Àyímọ̀ epo lọ́kọ̀ rẹ, o ṣáà ń yí mọ́, yí mọ́, yí mọ́, try, try, try. Àbí? Ọ̀dẹ jẹ́ kó dá sórí asán. Bẹ́ẹ̀ bá wọṣọ bí ẹ̀gẹ́ bá tún dùn jù, wọ́n lò rárá ilé rẹ̀. Bó o tún wọṣọ míì tí ò ṣe wọ́n ni nǹkan ti tán fún. Ọlọ́run tí ò dá ẹ̀yẹ́ mi ńlẹ̀ fáyé ṣe. Ọ̀nà tó fi ń gbà á kẹ́mi ò fi hẹ́ nìkankan. Kò yé mi gan lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà, mo kàn ń tọ́ba kò mu kàn ń náwó ń tèmi. Owó ṣe ń débẹ̀ kò tí ẹ̀yẹ́ mi. Ń worí tébù mi, màá sì bá oúnjẹ. Oúnjẹ ṣe ń débẹ̀ ń wọ̀.

ọ̀dọ́kadà ó là mí mọ́lẹ̀ gbogbo ọpẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ń dẹ́ka tó ń pèlú ọjà káwá jọ tẹsẹ̀ bọ́ gangan ó tú ọpẹ́ o dèédé ọpẹ́ báyìí náà ló ṣe.

lẹ́yìn iṣẹ́. Yes, a tún ti bẹ̀rẹ̀ second half of the year. Gẹ́gẹ́ bí oníṣòwò oníṣòwò oníṣẹ́ àdáni. Àwa tàn ń gbowó oṣù. What are your plans for the second year? Second half of the year. Àti gba first half. Second half wa no rest ni a tún ti kó wọnú ẹ̀. Mo ń bẹ sọ̀rọ̀ kan ní ìjẹta. Tí mo ń sọ fún ẹ pé level tó wà tẹ́lẹ̀ ó yẹ kó o tún ti change your way. Ṣùgbọ́n lè ní àwọn ọ̀rọ̀ tí a lè má rántí ni mo máa ránra wa létí lájọ máa ránra wa létí jàre. Ẹ wò mí àwa náà ò dàgbà ju ẹni tẹ́ ẹ lè bá sọ̀rọ̀ lọ o. Ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa level tán sínú máa ń gbéra wọn sí. Délé ìjìnlẹ̀ mo máa ń gbọ́ ìmọ̀ràn dáadáa. According to báwọn èèyàn dẹ̀ ti sọ, wọ́n ní mo ní listening here. Tí mo dẹ̀ máa ń ṣàtúnṣe ní tẹ́ ẹ bá pe àkíyèsí mi sí. Ẹ ṣáfẹ́ kí n jábọ́ ṣe lè nírù mi ní fámílì yín kẹ́ ẹ fẹ́ kí n lọ ni. Mi gan náà nínú ẹbí mi. Wọ́n ń fi mí yan gan ni gẹ́gẹ́ bí ọmọ tá fi ń ṣàdúrà ọmọ. Bẹ́ẹ̀ bá ní mi ní fámílì yín, ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.

bọ́ ní tirí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run tẹ́lẹ̀ ni o babaláwo ti ń dífá wákàtí wákàtí tó bá ti lọ ó bá dífá fún ọ yóò dífún rárá ọmọ bá gọrẹ ni lẹ́yìn iṣẹ́ lè tòótọ́ ń gbọ́ 32 FM 94.9 ló ti ń gbé o ò lè gbọ́ níbòmí

0: na lo rorun aja ngba won ti fun ani app ah owo dun transfer o papo papo 1 million ti lo fa papo papo 1. When I walk around, I was like, what about a long walk? Ah, only back my most 500. This I'm most sure. Ah, okay. Ah, singa. Oh my, what it pay to wallet girl, road to wine.
1: Come on, don't me, Jasa.
0: Marry baby Timo Tessie girl. Oh, la, no, I mean, ballet walk.
1: Hallelujah.
0: Lucky up with your partner for the meantime. Eh mo be le lucky app yin pa mo lucky
1: lo va jire as do
0: e ja lo se ka tun gulu o je ku ka
2: o ma je mi si haleluya mo lo yo va jire as do be we
3: a se ju ni ka gbe si radio mi 32 fm ti wa okay
4: go dey chance to lanta nigba ku ba ka ba je
5: Gbogbo ni bara Golden Chance Lotto eku aduro ti wa lore kore ni lesa Golden Chance Lotto yo ma tan lorun lori basepo yin pelu wa Golden Chance Lotto lesa kese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere yi gan lo mo kan oni bara wa bale Golden Chance Lotto kete lati so ni bara doloro Golden Chance Lotto ilese ti wa afaye gbagba kuba laye akiso pe ti awon agent wa taja ma fi kan dikan ilese Golden Chance Lotto yato lesa kese la won sanwo to si han kedere faye lati gba yi wa waranse san ni winnings Idere ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
6: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adehun ati asotele nbe o
5: Golden Chance Lotto ona to ya lati so de millionaire.
7: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé àlẹ́pamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́fòtọ́.
10: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
11: Kò ní sú mi kò ní rẹ̀.
12: Bẹ́ẹ̀ni.
13: True strength. What defines it? The brilliance of a player. Or when a team comes together to win. A solo beat. Or the rhythm of many. The flair of one dancer. Or the art of a troupe. One distinct voice. Or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
14: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi,
11: ki n fi ounje to ya yi se agbeje ara ma ya mu oba ounje iba je dudu ferefe tabi fofo lele pelu alabarin re gbegiri alawo ofefe toki leketi ati awon akolu ko gba ore to oto re bi ipon mo kika to kabi taya to gba tahanu tabi eja kika bori dudu reu reu ipade dona fun tolo amala mi owon eku ojulona

omi ọrẹ ṣe àgbéyẹ̀wò àwọn bó ṣe ná owó tó rí tẹlomi bá bẹ̀rẹ̀ sí wo àwọn bó ṣe náwó 2, 3, 4, 5 years yóò sì mọ káwọ́ lórí fẹsẹ̀ jẹlẹ̀ pé òun ti bowó jẹ́ o tẹlomi bá rántí pé ọjọ́ kan tó ń dẹ̀ wọ club òun dẹ̀ wẹ́ bí 2.5 àwọn ènìyàn ara àwọn oúnjẹ náà but owó yẹn ti pọ̀ jù kí ló pọ̀ jù kò pọ̀ jù kò tó ń táwọn ọmọ mi ń wẹ́tẹ́ nílálẹ́ kan so ṣùgbọ́n ẹ mọ̀ pé bóníkálukú wá ṣe ń rówó yàtọ̀ síra wọn ò má fọ́ o ẹlòmíín ó lè mọ́ pa 10 million the next 5-10 years kẹlòmíín dẹ̀ jẹ́ pé 10 million yẹn owó ìdákanmú lásán ni fún un bẹ́ẹ̀ láàrin 6 months ìka ọ̀dọ́gba báyé dẹ̀ ṣe rí nìyẹn ẹlòmíín ò ní fojú kan 10 million tí èkú láyé ẹlòmíín sì rírú 10 million yẹn shopping lásán ló máa fi ṣe fáwọn ọmọ a kàn wò pé afa ẹ jẹ́ ká ṣeré lọ london ló dẹ̀ ti ní bí àná dábí 30 million kan sẹ́gbẹ́ kan tó fẹ́ lọ wẹ́ lọ bá lóun sì ṣe nìyẹn I cannot escape that. Àwa láàmú gbàdúrà bí kọ́ lọ́hún kó ronú nǹkan.

0: Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Kò bá jẹ́ 24, 28 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM949 fẹ̀yìn ẹ̀.
3: Bóde chance mo tún láńtà nígbàkúgbà tá bá jẹ́.
4: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹ kú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa.
5: Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
6: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló san
4: owó. Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
7: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. O ni fún ẹni bá dá ti ẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.

0: bí ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wá ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn kásì.

0: ẹ mọ̀ pé ẹ bá ti ń gbọ́rò admiral délé abiodun àgbà wa búra ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tán adémọlá déyìí wọ́n tuntun gorí ó yẹ yín ètò ìtẹ̀ tí ń dúró dé ìṣàgbàdé wílé ètò ètò báyìí ní ìṣàgbàdé wílé.
1: àgbà wa búra bẹ́ẹ̀ ò bá ṣe ẹ rí.
0: níjà àgbà kan bẹ tẹ́wé òṣèré ni wọn à kì í fònà.
1: ọmọdé bá ti ṣe ká forí.
0: mo fi dá yín lójú àgbàdo ara lálẹ́ yín ni o ẹ̀yin tèmi ẹ̀ dààmú náà ẹ mọ bó ṣe ń lọ.

0: Hello.
1: Hello.
0: Ẹ mà kálẹ̀ ìyá mi.
1: Ẹ ká lọ sá.
0: Orúkọ yín bí tẹ̀ ti ń pè.
1: Ẹ kú ètò.
0: A rí léwọ̀ nù.
1: Ẹ rí léwọ̀ nù.
0: Ẹ kú àtàárọ̀.
1: Ẹ kú àtàárọ̀ ra.
0: Bó lẹ rí wa sí lálẹ́ yìí o.
1: Kò sí wàhálà kankan, à ń gbádùn yín. Èyí ni ó gbádùn ara yín.
0: Amínà.
1: Ẹ gbà rọ̀ Ọlọ́run tí ẹ̀mí sẹ̀mí. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n tọ́jú Ọlọ́run tọ́jú àwọn
0: náà.
1: Ọmọ wọn ó yí owó ìlé wọ̀ ọ́.
0: N
1: kò ní ṣe wọ́n lágbára Ọlọ́run kò ní sẹ́yìn náà.
0: Láti
1: tó ẹ̀fẹ̀ mọ̀ ní bàjẹ́.
0: Ẹ̀rọ
1: àdúrà.
0: Kọ́lọ́ṣọ́wà.
1: Ẹ kúṣẹ́.
0: Ọlọ́run ló ṣe.

ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà. Alákàló lágbádá, mọ̀rìwò ló lò gómọ̀.

0: kò sólókì tì bí ìjímẹ̀rẹ̀ láyé ń gbé.
1: 32 FM 94.9.
2: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ mi ni Aishat Lawa, mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9. Ẹ̀ ni wà disappointed.

0: sọ̀rẹ́ pé wí àtẹ̀gbò ta tún sọ nílò rẹ̀ kì í ṣe jẹ́ ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá kú màá tẹ̀ onísulọ́ nìyàn bọ́bá já ti wòsàn bílẹ̀ tó pegedé ọlọ́run ni ó kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀yìn rí ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: ẹ kú dédé wòye o ẹ̀yin èèyàn wa ètò yìí àdáyébá ni olóyè ewé jí àdùbí adégoróyè agbẹ́fagorí ìtẹ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn àwọn ni ẹ ṣe onígbọ̀wọ́ ẹ̀ ọlọ́run dákun jọ́ o mọ̀ jà á fàìsàn lùgbà mọ̀ sì jà á fìnira gbáyé èyí tá a fẹ́ kákẹ́kọ̀ọ́ kákọ́gbọ́n ń bẹ̀ lónìí bàbá tá a wí ló ní abóhùn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ onísábàbí ṣé bí ọlọ́run bá ṣe tán tí ó rẹ̀ dá lọ́wọ́ ẹnìkan ní òfin ṣó ń sábàbí ta ló ń sábàbí tiẹ̀ ṣó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí yìí ìgbà tí bàbá yìí fẹ́ rìnrìn àjò bó ṣe mú ọkàn kéjì rèé o wípé ìrìn àjò yóò sàn sówó yóò sàn sọmọ yóò sàn sàìkú baálé ọ̀rọ̀ n tó di fásí rèé o ṣé yorùbá bọ̀ wọ́n ní mọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ó gbéra ó délé aláwo ó dífà babaláwo ní ìrìn àjò tí ń lọ yóò rí re mú bọ̀ ọbẹ̀ o ìrè owó ìrè aya yóò rí mú bọ̀ ọbẹ̀ ṣùgbọ́n ó wojú bàbá pé èwo tó ní ṣùgbọ́n ẹ ti lóun ò rí re owó ìrè aya mú bọ̀ èwo ṣùgbọ́n ọbẹ̀ má jẹ bàálẹ̀rù ikú kíní àpàgbà tá a ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ wọ́n ní ogun ni ó lè wálé ṣùgbọ́n nígbà tó bá ti mọ̀ kò ní sí wàhálà torí pé ogun àwítẹ́lẹ̀ ni kì í parọ́ wọ́n ní kó ṣètùtù káwí àfọ̀kàfọ̀ káwí bàbá yìí ṣètùtù o lẹ́yìn tó ṣètùtù ó mórílé ilẹ̀ haúsá iṣẹ́ wo bàbá yìí ṣe iṣẹ́ agbanilà ni ká dáni lóhùn ẹni tó bá ń wá àjò lọ́tún lọ́sì iṣẹ́ tí bàbá yìí ṣe rèé o ìgbà tó délé haúsá ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí rí ṣe rèé o ọlọ́run sì pé gbogbo ohun tó bá ń ṣe fún wọn kọ́ máa jẹ́ fún wọn kò pẹ́ kò jìnà bàbá yìí dẹni tọ́kọ́ lẹ́kìnní ríṣe ò tún dúró ó tún di pọ́kọ́ lẹ́kejì ṣé ẹ wá rí gbà tọ́kọ́ lé ẹlẹ́ẹ̀kejì nírètí wípé awu lóòótọ́ wọ́n ní ogun ni ó lè wọn lé àmọ́ kógun ó tó dé náà bóun bá ti ń gbọ́ fèfé ogun irú àwọn ilé tóun ti kọ́ tóun ti fi di owó mọ́lẹ̀ yìí ẹnu kóun ọ̀tá ni bóun bá sì ti tà á òun lè máa mówó ẹ̀bọ̀ wálé káwí àfọ̀kàfọ̀ káwí lẹ́yìn tó kọ́lé méjì sílẹ̀ haúsá ó gbìyànjú láti kọ́lé kan sí ìbàdàn tọ́jú orírun ẹ̀ wípé ilé làbọ̀sinmi oko bóun bá darí padà dé inú ilé náà ló wọ́n máa gbé ìdí rèé tẹ kọ́lé kan sí ìbàdàn ó ṣiṣẹ́ yìí títí tí èyí ò sí agbanilà ó ṣe fún bí ogójì ọdún nǹkan ń lọ déédéé kò pẹ́ kò jìnà bó ṣe di wípé rògbòdìyàn kan bẹ́ẹ̀lẹ̀ rèé o bí bàbá yìí ṣe di pé ilé tọ́kọ́ bẹ̀ ó kò tà ó di gbádàgbọ̀n ó padà wá sí ìbàdàn ṣé ẹ mọ̀ pé ogun àwítẹ́lẹ̀ ni kì í parọ́ tó bá gbọ́n ndé tí ó dé ìbàdàn àdúgbò UI ló dé sí ṣé ẹ mọ̀ ibẹ̀ náà ló sì kọ́lé sí ndé tó dé ó tún bẹ̀rẹ̀ sí agbanilà ńbẹ̀ náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wádọ̀ rẹ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ̀rẹ́ wẹ́rẹ́ àwọn oníbàárà wọ́n ti lu ọ̀dọ̀ tiẹ̀ náà pa ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣiṣẹ́ fún lókè ọya tíṣẹ́ rẹ̀ dáhùn kálukú ní tó ń wá wá láìpẹ́ láì jìnà bàbá yìí sì do lókìkí padà bàbá tá a wí yìí ọkẹ bí mọ́ra ọkọ rẹ̀ mọ́ra bàbá tá a wí yìí ò sì ní ìyá láyé mọ́ àmọ́ ó ní àbúrò mọ̀mọ́ èyí tọ́jú àbúrò ìyá rẹ̀ gbogbo dúkìá tọ́jú ogún ìyá arákùnrin yìí àbúrò ìyá àwọn ènìyàn kó lé lọ kọ́ mọ́ mójútó èmi lọ̀pẹ́ ni epo ni kòkó ni nǹkan nǹkan díẹ̀díẹ̀ tó bá rí mbẹ̀ wọ́n ní kọ́ mọ́ wa mú wa ó ló lọ sú mò ó dijọ́ kan bí àwọn mọ̀lẹ́bí ṣe gba oko tí ń bẹ lọ́wọ́ ìyá eré o tí wọ́n sì pín gbogbo rẹ̀ lẹ́yìn tí wọ́n pé tán ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ sí arákùnrin yìí gbogbo èrò títí máa ṣe tìkẹ́tìkẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣe dipò di wá eré o tí ò rérò dá lóun mọ́ kí ló dé ọ wẹsẹwẹsẹ ọ bàbùsárí déwò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó gbogbo ẹ̀ já sí ọ̀sẹ̀ kínní wọn ò rérò ọ̀sẹ̀ kejì wọn ò rérò ọ̀sẹ̀ kẹta ń bọ̀ ọ́ yá ń di bí oṣù kan ewó rèé apọ̀rọ̀ lówó ọmọ láró nù ìgbà tó tó bí oṣù mẹ́ta tí nǹkan ò lọ déédéé mọ́ ìkánú àwọn ìyàwó ẹ̀ bó ṣe péré bàbá alágbẹ́jọ́ ó ní yìnyín bí nǹkan ṣe ń lọ yí ọ̀dà ẹ ti wora yín ràn jù òun ṣáájò òun ṣe gbà òun ṣe ẹ̀yin ọ̀mọ̀ pé fìtílà kan ìríran rìdí ààrẹ iti nbe le yi o ta pero e jade soro ara yin lodo awon egbe yin e lo mo nti ba nsele ati ntese baba yi o ku oro yawo edanu oro so to oro so si ti le fi mo ibe lo ti a so sinu pe eh baba to bo ndi fanga to nge lo rin ajo njo si ko won ku pupo e kan pada sodo re o gbera igba ti ododo baba won so fun pe baba ti gbese o ha inu e baje won ni omo banu je lo o to baba o si laye mo ama omo ti baba fi ile ongan okaju e onitan ni adegoroye igi adubi agbefagori ite in lo ko ti won pe tori pe odufa ni e tete si sese ntaye e wi pe ise ni ko ma se won ni gbogbo awon eyan won ba tin da won lohun leyin ku baba re to adodo agbefagori ite oba fani gbolohun won ni ha iwa baba yi bo fi egbelegbe owo to fi sogun won ni jaja obo wese won ni jaje kikida n to se ni pe o se tutu baba yi se tutu looto won se fun ni ose kan wi pe ko ma fi we bo se fi ose yi we tan odo wa le baba yi lala o si ri awon meta kan enikan joko sowo otun enikan joko sowo osi enikan si joko saarin igba ti o we n to joko saarin fi daada ori wi pe aburo ya awon ni ti agbogun lowo e ha okunrin yi bo se bere re pe ah eduo mama ke mo fi se yin te fi mo mi lowo le iya na daun pe ki lemi na fi se o te fi gba dukia lowo ohun eleyin wa so pe dukia bo e bo lo n bogun le babade to won fi wa ma yaju sogun le ya ohun lowo ohun lese nbe ko si n tokan nbe eh won so pe woni igi leyin ogba nigba ti e fi wa gba agba ni la lohun omo nkan kan pa re mama se bi bo n ba wa ba yin e bo won a ma fun yin ni nkan awon ti a jojoko won wa bi ya ile re pe e gbo n tokunrin yi wi se a ma fun yin ni nkan looto oni looto a ma toju hun ah to ba wa je be a je pe latoni lo ko to lala si mo an mete ta si panu po pe asegun won ni yoro wa won o tin di laaro ojo keji aburo ya re to lala ri loju ala loko ki kaaro pokokoko o le o a je iya lenu ejo enikan lo wa fi sun wi pe nkan bayi bayi lo se ti baba yi si so wi pe komo binu ohun obe eni soro nku o nbe ti o ku o nbe o lo ro alaye fun agbefagori ite to difa fun eleyin o si so wi pe awon agba ti yonu si o oro re o lojutu ma lo opopolopo awon ti e ti je lowo tele won ba bere si wa san awon alejo won ba tun ti won keti keti debi wi pe gbogbo gbese to ti je o bere si san inu e dun oro yin si agbanila ni kayefi pe ah ase looto lowe agba to wi pe fitila e riran ri di are inu e dun o dupe lowo olohun o si dupe lowo oni sababi eyi lo si wa ni ki won bo dupe lowo baba ta pe ni ewe nje adegoroye igi adubi agbefagori ite to je oto oluawo le bada general ero bani soro won re o 080-33-26-01-41 080-33-45-9223 080-53-45-9223

0: ìjàdù bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa máa gún máa tẹ̀ oníṣu lónìyàn bọ́bá já ti wòsàn àbílẹ̀ tó pegedé ọlọ́ni o kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí èyí rí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olú ẹ̀ wọlé ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí ọkọ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olú ẹ̀ wọlé ìbàdàn lónìí ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú, bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí. 32 FM 94.9, àwàdà bá bá àwàdà.

Wọ́lọ́dí dẹ́rẹ́bà ilẹ̀ yẹ òkun. Alukoba iná ilẹ̀ yẹ ọ̀sà. Bàbá ti tó jọ méjì jọ mẹ́ta ọmọ Akíbọ́lá tá a bá ti rí rẹ ní ẹkú àti làákẹ́ra ilẹ̀. Ẹ̀ka alẹ́ ẹkú lémodé o. Níbikíbi tọwọ́ jà ètò yìí bá ń dé àtọwọ́ jà àkànnì yìí. Ìkànnì eléyìí tẹ̀ ń gbọ́ yìí nìkan ní 32 FM 94.9 ìkànnì adé ní pẹ̀kẹ́ òṣónú. Mo kí yín káàbọ̀ lálẹ́ yìí sórí ètò yìí.

Centenary ń bẹ̀ wọ́n máa tọ títí ń bọ̀ lókè só. Bàbá ti ń tọ títí ń bọ̀ lókè kó tó débi Premier ó rí ìyá nìkan lọ́wọ́ right báyìí. Yà ń bẹ̀ wọlé ọmọ Akíbọ́lá wà lórí gẹ̀ǹgẹ̀. Ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ti ń lọ lọ́wọ́. Orílẹ̀-èdè Senegal. Wọ́n ti tẹ àmì ayò méjì tó nítumọ̀ tó lápẹrẹ o. Wọ́n ti tẹ̀ ẹ́ sí ara orílẹ̀-èdè Belgium. Ọjọ́ àmì ayò méjì sódo. Wọ́n ti kọ́kọ́ tẹ̀kan sí alábala àkọ́kọ́ ní first half. Wọ́n tó ṣe wọlé abala ẹlẹ́ẹ̀kejì wọ́n jọ ń gbà lọ, wọ́n jọ ń gbà lọ, wọ́n jọ ń gbà lọ ní 51 minutes. Àwọn yẹn tún kò bò wọ́n kò bá. Akànṣe lè tó talẹ̀ yóò. Ìdí tó fi já kànṣe ni wípé on the first nìyí. Nínú oṣù tó jẹ́.

ekuma ba se ma se bi pe ba ba ti bonu ayajo osu tuntun bayi ninu osu bayi baba akibola ma kira wa happy new month bayi se ma kira wa happy new month yen si ma fadua wonu e ni mo ki yin nu le yi lale yi ladugbo ina ma akibola mo se yin pele o ọpẹ ni fọlọrun ọba mi tó tún gbé mi àti yín wọnú oṣù july àwọn kan jọ bẹrẹ jù yẹn ni o ẹlòmíì tẹ parí àìsàn ló fi lò ó báwọn kan ṣe wá fa àìsàn lóhun àfihàn wọn o ọlọrun ọba mi náà là ń kó sàdánkátà fún má lójú ọ̀pọ̀ facebook ẹ jẹ́ àjọṣe kinní yìí lálẹ́ yìí ba se doju opo facebook na e loju opo youtube wa oju opo youtube na e mo gbagbe pe ton lo dara papo mo mi lori instagram and ule ise wa 32 fm 94.9 fe yin e ku ile e ka le mode mo nbo na

0: ẹyin kan fúnra ra yín ó ti rí wípé ogún ìṣẹ́jú fúnra rẹ̀. Ọba Akíbọ́lá ó ti kú ọ̀ lára ìṣẹ́jú lára ago mẹ́wàá. Lónìí tọ́jọ́ ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2027 tí ọjọ́dún rejọ́dún ayọ̀ fẹ́mi àti yín àtọ́jún ọ̀dùnná mo fi ń kí yín kalẹ̀ o. Káàbọ̀ sórí ètò yìí lákọ̀tún. Mọ̀ bí ọ̀bọ̀ mọ̀ gbé rédíò kó ń bẹ̀ mọ̀ tiẹ̀ pa rárá mọ̀ tiẹ̀ sọ pé kẹ́kàn mi. Bọ́ọ̀bá ń wo bọ́ọ̀lù lọ́wọ́. Kò dí ọ̀ lọ́wọ́ pé ọmọ gbọ́ ètò yìí o. Ojú ló fi máa wo yún ọmọ àfetí gbọ́ eléyìí. Mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan lálẹ́ yìí tó ṣe pé mo dẹ̀ fẹ́ kí gbogbo owó jọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Àmọ́ ká tó máa lọ sínú ètò tán pátápátá. Bá a ṣe ṣe nu gbogbo oṣù nu bá a bá ti bọ́nú oṣù tuntun. Àwọn kan ọmọ ọlọ́jọ́ bí òní ni wọ́n á kíyìn ẹ kú oríire o. Jágbo ẹni tí ọkọ̀ pè wọlé bọ́yá lànà mùsùlùmí ni àbí lànà kìrìsìtẹ́nì kákìra wa bọ́nú àdúà. Wípé nú oṣù July ìta tó bọ́ sí ìyọba mi mọ́ jà jùnú mẹ́. 070-55-odometer-949 Hello.
1: Hello, sir.
0: Ẹ máa kalẹ̀.
1: Ẹ kalẹ̀ o.
0: Orúkọ yín àti bọ́lẹ̀ ti ń bá mi sọ̀rọ̀.
1: Orúkọ mi lọ láwùmí yèrè mi.
0: Ṣé Muslim ni yín àbí Kìrìsìtẹ́nì?
1: Kìrìsìtẹ́nì ni.
0: Ọyẹ ẹ gbàdúrà fún wa nílànà Kìrìsìtẹ́nì ní ṣókí.
1: Orúkọ Jésù.
0: Àmì mà.
1: Orúkọ ìgbà ọ̀pẹ wa.
0: Àmì.
1: Ọlọ́run tó mú wa nu wọnú èsì láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run ìgbà ọ̀pẹ wa.
0: Àmì.
1: Orúkọ Jésù a ò ní sọ nù.
0: Àmì.
1: Nínú orúkọ Jésù tọmọtọmọ a ò ní sọ nù.
0: Àmì.
1: Ìwà àjẹ wa lórúkọ Jésù yóò yọrí tayọ̀.
0: Àmì mà.
1: Àwọn ọlọ́run yóò bá gbé lórílẹ̀-èdè yìí.
0: Àmì Ọlọ́run.
1: Iléeṣẹ́ yóò ní jóná.
0: Àmì àmì àmì.
1: Àlọ́ ọlọ́run ọmọ ọba yín gbé o.
0: Àmì àmì.
1: Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ sí orí ọlọ́run àlàyé.
0: Àmì àmì.
1: Ìdílé oníkàwé kò ní dà o.
0: Àmì Ọlọ́run.
1: Ọlọ́run ló jù wá mú.
0: Àmì.
1: Lórúkọ Jésù gbogbo àwọn ọmọ ọ̀sẹ̀ Ọlọ́run ó ṣàwárí.
0: Àmì lórúkọ Jésù Kristi Olúwa. Àmì. Ṣé ẹ ti gbọ́ báwọn o?
2: Ekun máa ta kí báralẹ̀ láwùjọ ayé fẹ́ ti wà.
0: Bàtúndé.
2: Mi ò lọ mi ò rẹ.
0: Bó ṣe ń pè mí ni mò ń rí etí mi ò di.
2: Bàbá máa jẹun.
0: Bàárẹ̀ o. Hello.
3: Hello.
0: Ẹ mà ká lẹ́sà.
3: Ẹ ká lẹ́ o.
0: Ṣé Mùsùlùmí ni yín?
3: Muslim ni mí.
0: Ọya pápápá.
3: Ṣẹ́lú Alọ́run ibi tẹ̀rí.
0: Àsàlájú fún iṣẹ́ Ọlọ́run, à ń gbọ́ pápápá.
3: Inú ti fún ká mú yìí. Ara ò ní ni wá o.
0: Àmì Ọlọ́run ọba.
3: Ọmọ tọmọ ara ò ní ni wá.
0: Àmì Ọlọ́run.
3: Oṣù ayò oṣù òjò ni yóò jẹ fún wa.
0: Àmì Ọlọ́run.
3: Àdúrà wo gbà.
0: Àmì Ọlọ́run.
3: Olúkà ròkun olúkà nígbà ròkun sí àárò rí ń bẹ̀.
0: Àmì ẹ fi kankan lè máa hùn.
3: Ọlá láwùlà wà láàpọ̀ àtà.
0: Ìlà.

ẹni wípé ẹni tó kọ́kọ́ pè wọlé nílànà kristẹni ni bọ́ ọlọ́run ó sì ṣe ẹni kọ́kọ́ pè wọlé jóbin ẹni tí ó tún pè wọlé lẹ́lẹ́ẹ̀kejì nílànà ti mùsùlùmí ọjọ́kùn ẹ̀rípa àti báláǹsì ẹ̀bá ọ̀hún torí gbà náà ń bẹ tó ṣe wípé bá a bá fi gbogbo àkókò ńlẹ̀ pé ká ní ká fi pè ọba akíbọlá nílé lọnú ètò tá lọ tán yanyan pátápátá lálẹ ọba tó wọn rò lọkàn ni wípé ẹlẹsìn kan àbáláyé àpè wọn gbogbo wa náà lọhùnún lájọ ń ké pè àti fi méjèèjì ń kọlífà rẹ papọ ẹ sí àdáadáa ọba akíbọlá ẹjá lọ níwájú ilé ẹ sí ètò yìí lẹyìn ìkùlé ilé náà ẹ sí rẹ ọba mi mò ń ké pè ọba ẹ ni mò ń bẹ ọ lálẹ yìí

òkè ọkún tó lọ kọrin ṣiṣẹ́ ìríjú rẹ̀ níbẹ̀ àbábọ́ tó ṣe dinú ọ̀sẹ̀ yìí ọmọ akíbọ́lọ́wọ́ tó ti padà sórílẹ̀-èdè abínibí bàbá tó bí lọ́mọ ẹ̀yàn orílẹ̀-èdè nàìjíríà tíantíá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún pàdé ẹ̀ ní airport wọ́n tó ké káàbọ̀ you are welcome back to nàìjíríà bẹ́ẹ̀ ló náà ń kí wọ́n pé thank you so much. Musa talent ó ní òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá òun ohun ó ń ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá náà lòun ń dúpẹ́ lọ́wọ́ aláàjì king sulaiman alaho malaika madiba fún ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún òun tí òde kẹ́bùn ti ń bẹ lára àwọn wọ òkun ọjọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wípé ọmọ kan bẹ ti ń jẹ́ musa talent wípé gbogbo bí òun bá ti wá ń dé ni wọ́n mọ̀ pé wọn ọmọ kibla ọmọ kibla talent ti sọ yẹn musa talent ni òrò náà ti kọrin fújì débi wípé ọba mi ti ní wọ́n mọ̀ dàmọ̀ láàyè kan àtàwọn àyè kan. Ọ̀sẹ̀ tó kọjá ọmọ akíbọ́lá la gbọ́ ikú àgbàlagbà òṣèré òní tíátà tí wọ́n bá ní kí wọ́n ṣe sinimá kéèyàn ó tomi lójú ń bẹ̀ pòròpòrò wọ́n bá ní kí wọ́n ṣe sinimá kéèyàn ó act bí ọba kéèyàn ó ṣe sinimá kéèyàn ó act bí babaláwo bí olóògùn kò sí èyí tí bàbá yóò bá lọ àmọ́ ń gbọ́ ya ó fèrè ìtàgélẹ̀ ó lòún gba iṣẹ́ olúwa ó di pásítọ̀ tálẹ́ni náà tí mò ń sọ náà ni wọ́n pè ní elégbèje àdó bàbá náà ti dágbére fáyé ẹ̀ṣẹ̀ yìí o gbogbo àwọn ẹbí àti mọ̀lẹ́bí wọn lápapọ̀ àtọ́mọ àtìyàwó gbogbo wọn kù rọ́jú wọn kú àtẹ̀mọ́ra ohun tí wọ́n fi ilẹ̀ tí mí àtẹ̀tí omi ọba mi ò ní jọ́ bàjẹ́ ẹ ṣe à prógáàmù yẹn jọ lọ dáadáa ìròyìn entertainment bí yóò ṣe mọ ló ní ṣókínà orí bìkan bẹ tí mo fẹ́ wọ̀ lọ́nu ètò ìlálẹ̀ ìpínsìfẹ́ ọpẹ́ tààfin.

ẹ̀hún máa kí bọ́lá bẹ́ẹ̀ bá ṣe ń láìkè tó yìí ẹ̀yẹ lójú òpó facebook bẹ́ẹ̀ náà ni ẹjẹ́ máa rọwọ́ comment yín o wọ́n fọ́rúkọ gbogbo aláṣẹ níkànnì yìí pátá lọ́gàá lọ́gàá níkànnì yìí àwọn akíbọ́lá ni mo fi ń kí yín lálẹ́ yìí o ẹ̀dí tí mo fi ń fọ́rúkọ gbogbo aláṣẹ pátá níkànnì yìí kí yín lálẹ́ yìí ni wípé gbogbo wa náà lájọ́ ń kíra wa happy new month àjọ kú àmójúbà oṣù tuntun ni ẹ̀dọ́ wa jámojú ẹ̀rọ mi fún sáà yìí tó jọ́ lóòtú ètò yìí náà ni engineer lucky àwọn olájọṣe láti sìn yìí ọmọ akíbọ́lá títí tí ó fi di ọwọ́ aláàgó méjìlá gẹ́rẹ́gẹ́ tí ọ̀sátúnwí ọ̀rọ̀ kankan bẹ̀. Fújì kábèjì lélẹ́yìí o.

0: àwọn akíbálá kò ní pẹ́ kò ní jìnà o tá a fi tètè máa gbéra wa lọ ní ọ̀rọ̀ àgbà yẹn lálẹ́ yìí ìdí tí ò fi gbọdọ̀ pẹ́ tí ò fi gbọdọ̀ jìnà ni pé ẹ ti mọ̀ pé bí n bá mú nǹkan kan wá fún yín ẹ ti bá mú wá òun ojúlówó ń tọ́ jẹ́ nǹkan tẹ́yìn náà mọ̀ pé nítumọ̀ tápẹ̀rẹ̀ ń bẹ nú ẹ̀ látàùsì níbí yìí tá a wà lórí òkè téńté mọ́kọ́lá ní prẹ́míà ìkànnì eléyìí ni wọ́n sì ń pè ní 32fm 94.9 ìkànnì adẹ́rìn pẹ̀kẹ́ òṣónú òsì bó ṣe gbọ́ tó ní mọ̀ wípé àwọn màtírí àtọ́lọ́wọ́n bá mi kó sáàyè yìí odó kakaraka bí ẹni tó fa láńtà dání ni ẹ ṣí àdáadá ẹjẹ rọwọ́ yín bẹ́ẹ̀ ẹ fi kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ jẹ́ wo bí ṣe ń lọ bìsáhùn láì fi kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ àwọn túmọ̀ sí wípé ẹ̀ dára papọ̀ mọ́ mi lórí ètò yìí nù láì sì jẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń ṣí àárẹ̀ dáadáa. Ó túmọ̀ sí wípé ẹ tí ì follow mi lórí nọ́mbà tí mo ní ẹ follow mi ẹ lọ like ẹ náà o bẹ́ẹ̀ bá ṣe like náà ni ẹ máa lọ ọ̀fọ́ ẹ lójú ọ̀pọ̀ instagram handle wa 32fm 94.9 fẹ́yìn ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lórí lójú ọ̀pọ̀
1: youtube
0: ẹ kú àtàárọ̀ o ẹ lọ bí iṣẹ́ sì darí wọnú ilé. Àwọn dádì kan dẹ̀ ń bẹ ọlọ́run níṣẹ́ ń jẹ́ ọ wà lọ́wọ́ àwọn ìwọlé ọ́fíìlì àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ń ta. Ọba akíbálá tó bá ti di ìkọ́tà tó agbèrè apá àlọ́.

àmọ́ táwọn èèyàn tún máa fi jù wá lọ́kàn wọ́n máa nígbà wọ́n ń bọ́ yàn sìmẹ́ǹtì àwọn kan ọmọ kọ́lé tẹ́ wàá mọ̀ pé tó bá ti wọ́n láwọn jù yọ dàdánwò ni ọkàn ọ̀kọ́lé lásìkò tá àwọn ìbẹ́ ṣe ní gbogbo nǹkan wọ̀nyí nìkan lọ́ra mọ́tò 23 million yìí ẹ tó ra mọ́tò 23 million naira ṣe 26 million níbẹ̀ lákàntì rẹ̀ bá a bá pé bíi 1000 ká ní 1000 gbogbo àwa tá à ń bẹ ní nàìjíríà gbogbo àwa tá a jẹ 1000 yẹn èèyàn tí ń gbádùn níbẹ̀ bóyá ni wọ́n pé tí èèyàn tí ń gbádùn bẹ̀ wọ́n ju 50 lọ. owó kíní kan lójú òpó social media ní àná lórí fóònù mi ọmọ state yẹn yóò fẹ́ tó láti bí irú bíi gate yóò fẹ́ tó láti bí gate sí new garage. Wọ́n wá lọ fi kíní dóòmù tán fi mọ́ ya nǹkan kíní crane yẹn náà fi yà gbogbo ilé yẹn ni panel solar ń bẹ lórí ẹ̀ lọ pátá.

ọpọlọpọ ẹni tó orí tí ń ṣe business lákòókò yìí ẹlòmí owó banki nílò interest banki ọwọ àmọ gùn interest banki ọmọ gùn wẹlẹ wà bá ẹpù lọdún ẹpẹ mọ nídi 10,000 tí ò ní lè ṣe ọmọ ìdí tí ò fi ní lè ṣe ò torí wípé owó tí ó dá padà gangan tó jẹ profit èlé owó orí tó yá kò tí ì rí dá padà ọkàn rí pọ̀n rí inú mọ́tò dẹ̀ǹkù-dẹ̀ǹkù ní o ọkàn rẹ̀ ọ̀balẹ̀ o ọkàn máa rí wípé àwọn náà máa ń gbélé kan duplex ní ọkàn rẹ̀ ọ̀balẹ̀ òun tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni ó ti fi yáwó báńkì ibi orílẹ̀-èdè ìṣọwádànù

ọlọpọ àwọn ọmọ obìnrin tó yẹ káwọn èèyàn fẹ ní ṣùlọkà wa so wa àwọn eléyìn wa gbé gba owó nabi wọn ti mọ pé bọ́n bá dúró lẹ́sẹ̀ títì ọba akébọ́lá ò ti di dandan ọkùnrin tó bá gbé àwọn táwọn bá jọ ṣàwùsè sí wọn ni wọn pé ń bẹ̀ dandan ọgbọdọ̀ fún un lówó ẹ wá gbọ́ níbo láàbàjá wọn bá ti di 20 after ni wọn ṣẹnu dédé síbí o bọ́ bá wá pè wọlé wọn ní

se la mo ti o pada wi lola ti mo fi ni kini o pada wi lola ni wi pe ai mo ti o sele lola eyan wa fe tadugbo kan bobi kan eru omo ba ya re omo ja leyin te eru omo ba ta ya re omo ja bon wa ne gbagbo nu aburu mo yawo na o ne gbagbo nu oko re mo o to tun ye ka bandi e suro isin ko ye ka won mo fi oro olon bo adada ijo ti e ni o mo polowo bo ba ti se nkan bayi o wo na ni o no to ma so fun apada pe adadi awon ti ani so si ani kan ni ma daju nu gbogbo awon ran ise olon e dadi won ti win gangan to ipin ti paint oko elegbe toba di 25 after ki wa soju opo le yanya yo jomo ye mi ati e o ama ko si nkan kan ti nbe nbe ta pada jo seju wi pe adua adua la fi mo ran awon alase orile ede yi lowo ori baba Bola Ahmed Tinubu e wo mi dada o nkan be nwaju won topo o ti mo ni be nwaju won topo ni pe ewo estate ta ni lorile ede yi o dabi igba ti babangida wa njoba oloye taisho laarin wa mo ni won se kini kan oda pepe se se kankan ah jana Ibrahim babangida ari orile ede ngba na o ni ka ki wa ki won pe won wa eyin head bi ba e moju to bẹ́ẹ̀ bá mẹ́ẹ̀ẹ́dì bí báyìí tẹ́ ẹ bá mójútó bóyá lè fowó pamọ́ kàbí nǹkan tẹ́ ẹ bá rí mbẹ̀ ẹjá mọ̀ bá ṣe ṣe bàbá táìṣó láàrin orí nǹkan kan ṣe ò kíní yẹn fọkọ ọ̀pù ni ò bàbá ń gídá wá padà wá ké sí ẹ pé àbóhùn ni ẹ ṣàlàyé nǹkan báyìí wọ́n ní à báyìí lórí wọn nínú àwọn táwọn mú ohun tó ń mójútó 21 state ní gbogbo Nàìjíríà ẹ̀ka ibì kan ló ń fi ọ́ṣì òkè ṣe state kan o kò lọ́gbù bàbá náà kò mọ̀ rí báyìí mo gbọ́ tẹ́nì kan fi kinní kan ṣàwàdà pé wọ́n ti ní àmọ́ tàgbàdo mo wò báyìí ẹlòmíì bá rà gbàdo tàkù nímọ̀ jubileti wọ́n ti ní àmọ́ dẹ́kara ẹnìkan tó ń wá ènìyàn ti mẹ̀lẹ́gbẹ́ rẹ̀ ṣé yọ̀wà dàbí ẹrọ́ sí jọ́ ọlọ́wọ́n bàbá ni tu orílẹ̀-èdè yìí dáadáa orí bíbá ń rí báyìí kò sí nǹkan kan tá a fi kún lọ́wọ́ iwájú àtẹ̀yìn tó kọjá àdúrà ọba akíbọ́lá ti wà ní 22 after 11 ọmọ akíbọ́lá ọba ti ṣe díẹ̀ sí ká wá ṣí ojú òpó lẹ̀ fúnra wa dákun mọ́ bìọ́ ni ó yájọ sọ́ńtù bí nùbí ni ó má jẹ́ gba olóṣèlú wọ́n ìrọ̀ ò lórí ètò yìí kọ́ ò nẹ́kà nìyí gan sí kọ́ àmọ́ mo kàn ní a kàn síra wa létí ni o ráìsì tí mo dáko àwọn ráìsì ọ̀nkú bẹ́ǹsìn à ń gbà wà ń kéèké ń jọun ebi kan bẹ tá a ti lọ rèé máa jẹun bá a máa ń lo fàṣìlómà àmàdíà ibi tá a ti jẹun yẹn tọ́ ọ̀bá rówó tó fi ra ẹran bóyá jòló ọbẹ̀ ata tí wọ́n wà á bù fún yín ẹja wúnúwúnú ti wà ń bẹ̀ àti pàmò tí wọ́n gé kéékèèké wọ́n náà tó máa fihàn ṣàwúṣe ni lọ́jọ́ ọ̀pọ̀ facebook lẹ́ẹ̀kan sí 32fm 94.9 fẹ̀yẹ̀ ó jẹ́ lójú ọ̀pọ̀ youtube náà bẹ́ẹ̀ náà lórí obó sì jójú ọ̀pọ̀ instagram àdúrà ọmọ akíbọ́lá lẹ̀ ń gbọ́ ọ láti bí wákàtí kan sẹ́yìn lórí ètò tá a pè ní yọ̀gbàyọ̀gbà láyìn àṣàmúsìn ní ẹkùn bá ba èèyàn kẹ́ ọmọ burú tipẹ́ ọ̀kan làábí èèyàn tó bí méjì rú ẹ̀kan yọ kí lẹ́yìn rò pa lè ṣe ná ọlọ́run kẹ́ orílẹ̀-èdè yìí fa àwa gangan kọ́ ni àwọn tí wọ́n jọ ń jà tẹ́pọ̀ fi wọ́n o tẹ́ àkókò wa gbọ́dọ̀ já wa gangan ó túmọ̀ sí pé epo

0: nejo ntele tele be ba lo wode bayi lona awon side ogun state papo mo badan wa nbi atoyo alaafin le yo ba sa o ri ti won so eran mi soro mesi agara pe ebon je an fun yin ni ewe yin te ran kala be ba le le mo mu lo o ani kan ba da party le ni se tawon eyan ba gbo akraba yaya o awon eyan ti ri bi won ti lo jeun osanu 070 55 odometa 949 070 55 odometa 949 080 97 odometa 949 won soro apara o ijoba nro odakun mo bi o ajo so na ni pe bo la nlo hello
1: hello e kwedo
0: olohun ko eto e o
1: palaya tamu
0: se wa dada
1: ah wa dada o ure e to ten to la dongo ko lo ni daru
0: ami olohun ta lo n ba wa soro yi
1: uruko temi ni adisina asmalu tabi ya na madina
0: se wa dada
1: teri adura loro wa jema
0: beni
1: o ri pe nigba ti mi bi first born mi 13 ni mo ra mi suru lona yen
0: ni ye wo odo bi 87 kan
1: o 1996
0: 1996 13 mo tun gba mo ni marun kan lo je je
1: imiti
0: 1987 mo gbo 87 bi
1: 1
0: sa
1: ye bani ki gbo je oni price rest oni price pe bala ye muritala e ri pe gbo kan muritala oni price a je muritala wa
0: mba ara bo re
1: se un to ba ti ni price pe ye bani mata rest ye bani mata to ye bani mata wa ka bai seri ye to tin ele ke din se ye ko to wa fo re pe to ba ti lowo to di ye bani lo ni bank
0: eh o re hello hello hello hello ipo nja pe ni o oluwa ni o se eyi abanije oluwa ni hello
2: hello e kale
0: e ma kale ma
2: e sale mi salaye
0: mama elizabeth
2: emi na ni e ku eto
0: se wa dada ma
2: wa dada ku yan ju
0: aware o
2: ati sese mo ni jona
0: ami olohun oba
2: e mo tesiwaju
0: ami ami ami
2: e ri oro orile ede wa yi
0: kini eji yin ma
2: o wa ni sisi ba
0: e ran ti rice onku bench ti mo so yen
2: ah gbogbo be se so na ni mo wo
0: ati caroline
2: gbogbo be se so ni e yan ba ran ti ati gba yen eyan de ma digi mu giri a fe ma gbe yan kẹwàá gbé george bí nǹkan ṣe rí báyìí.
0: ẹ mọ tí ó ṣẹlẹ
2: mọ ẹbẹ bá mí kalẹ báyìí ẹjẹ afẹ mọ gbẹ lára èyí.
0: ṣé n sọ kankan fún yín.
2: ebi tẹ́mi fẹ́ kọ́ ẹ̀wò ìbínú ọlọ́run gan kún un ti ń ṣẹlẹ̀.
0: ọlọ́run ẹlọ́run
2: ma
0: ọlọ́run gbọ́dọ̀ bínú kò sẹ́ni tó gbà sórí. ṣé rí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ma sẹ́ẹ̀rí
2: kágbàdúrà
0: bẹ́ẹ̀ ni
2: tó lè yanjú tó wà nílẹ̀ yìí àfọlọ́run nìkan ló lè bá wa dá sí àánú rẹ̀ nìkan ló lè yanjú
0: àdúrà yẹn ó dẹ̀ gbàlé wa lórí mà
2: àánú rẹ̀ nìkan nìkan ni ó ṣe mẹ́nìkan wá
0: ọlọ́run ni
2: tí ọlọ́run ò bá dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè
0: yóò dá sí ọlọ́run dá sí
2: ọlọ́run kò dá sí
0: orúkọ yín lẹ́ẹ̀kan sí mà
2: ìyá elizabeth ni látọjọ torí nǹkan le kan
0: hello hello wọn lo ní ìyá 2002 bàbá akíbọ́lá mo ṣiṣẹ́ nílé ẹja kan ní agbègbè mọ́nàtà páálí ẹja alárangbà náà wọ́n ń ta ní 2000 naira wọ́n máa pa alárang kan ní sàláàkì ìyẹn ni wọ́n ń ta ní 2002 wọ́n ń pa alárang kan ní alárang pínkì hello ẹ̀ka alẹ́ o. o kon yin ati bo le tin ba mi soro olohun ko eto e oruko yin
3: mi tiri mi se yun
0: mi o gbo
3: mi tiri mi se yun side o de aji
0: se wa dada
3: wa dada
0: era sa o gbo yin o
3: andadun yin da da e gbadun ara yin o
0: ami olohun ko ni baje fe yin na
3: oro ilu wa o ye gbugbu ma tin se wa
0: be o yo olohun o yo olohun
3: Hello. Hello, Makibola.
0: Abakale. Ben, Ben. Ami olohun. Ami, ami. Hello. Hello. Hello. Eba kale.
4: Eba le ba o.
0: Oruko yin ati bo le tin ba mi soro yo.
4: Ni anu eleso lati
0: oje. Won mi anu eleso.
4: Bae ni sa.
0: Eh, sa ni bo loje o.
4: Eleso lu.
0: Se wa dada.
4: Dada mo wa.
0: Oya, eyin na to ba ni dasi.
4: Oro lu.
0: Hmm.
4: Olorun ni kan le ba wa dasi.
0: Kabiyesi.
4: Hello,
0: Oja.

0: you not do.
1: Hey yo, hey yo.
0: Hello.
2: Hello.
0: Ekale. Yes.
2: Oko mi gbe ajawo.
0: Toyin.
2: Gbele ajawo, gbele ajawo.
0: Lati bo.
2: Lati ile gbeun ni agbedeko.
0: Oni baje.
2: Eh, nkan ta le se ni pe ki so lo ko se ni Nigeria.
0: Ki?
2: Iṣẹ́ Ọlọ́run kò ṣe Nàìjíríà.
0: Yóò ṣe, yóò ṣe.
2: Tó bá ti ṣe ìrírí bí n torí ènìyàn rí báyìí.
0: Àmì Ọlọ́run, ẹ ṣeun. Àwọn akẹ́kọ̀ọ́ wọn gbà pé bíi méjì péré sí wọn wà á yín ojú òpó ńlẹ̀ díẹ̀. Kó tó lè pa lọ́nà abala ìgbéyàwó lẹ́yìn. Hello.
3: Ẹ
0: mà kalẹ̀.
3: Ẹ kúṣẹ́ o.
0: Ọlọ́run kú ètò ẹ̀ ó kọ yín o.
3: Ọ máa fún yín sọ.
0: Àmì orúkọ yín.
3: Ọlọ́run tó yín àrẹ̀mú láti wò.
0: Ṣé ẹ wà dáadáa?
3: Àlùbọ́sà.
0: Ẹ sùmọ̀. Kí lẹ rò pa a lè ṣe? Àwọn èèyàn ti ní àgbàdua. Wọ́n kan ní ṣèbí lójoojúmọ́ náà là ń gbà.
3: Lọ́nu Ọlọ́run bá wa dá sí.
0: Àmì mà.
3: Yóò rọrùn
0: sá. Àmì ẹ ṣe wọn. Ó kù pé èèyàn kan péré o. Inú ẹgbẹ́ ìyàwó tá ń lọ lálẹ́ yìí ọjọ́ àwàdà àmọ́ kì í ṣàwàdà o. Hello.
2: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ mà kalẹ̀.
2: Sẹ́ni, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ látàárọ̀.
0: Yes, sir.
2: À ń gbádùn rẹ̀ gan-an.
0: Ọlọ́ni, Ọlọ́ni.
2: Ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi ni pé kò sọ́ba tí ò da. Àwọn ìjòyè burúkú náà ní
0: ìfà. Kò sọ bá tí ò dá ó lè jẹ́ ìjòyè burúkú. Ọ̀rẹ́ ẹ ṣe wọn. Àwọn akínbọ́lá mo ti ṣe ojú òpó ipa. Fílẹ̀ Bini Sàwùbé yìí lọ díẹ̀ síwájú náà. Àwọn akínbọ́lá ó ń dàbí èpo orílẹ̀-èdè Bẹ́jíọ̀mù. Ẹ ṣáà tá ìmọ̀ tán wọ́n rí pẹ́nátì o.

ẹgbọ́n rẹ̀ lákà nọ́mbà tó fún náà ni ẹgbọ́n rẹ̀ bá ní sáyé nọ́mbà tó ń pè nígbà ẹgbọ́n sáyé àká nọ́mbà wò ibò mẹ́ẹ̀ lówó lọ́rí wọlé sí ọ bá ń sọ fẹ́gbọ́n rẹ̀ bọ́dá ẹ pé ẹni yẹn ara ń níwọ̀n ẹgbọ́n rẹ̀ ní ọmọ wọ̀rí ẹgbọ́n rẹ̀ sápẹ́ ni ẹ mọ́ bó ń sọ nǹkan kan ẹ mọ́ bó ń sọ nǹkan kan ara ẹni yóò yá hospital lọ wà tá ni wọn náà mọ̀ wípé wọn ní kàn bànújẹ́ lára rẹ̀ lálẹ́ tájọ gbé yẹ̀wò nìyẹn o kéde bí ẹ̀rin ọ mẹ́rin lọ́wọ́ ó sì mú dẹ́yìn ó dorí kodò.

0: Hello.
1: Hello.
0: Ẹ̀ka alẹ́ o.
1: Ẹ kú ẹ̀tù.
0: Ọlọ́run kú ẹ̀tù ẹ̀ ó kọ́ yín.
1: Láti pẹ́ ẹ̀fẹ̀ mú ní Ìbàdàn.
0: Àmì.
1: Ọpẹ́lẹ́yẹrú ni. Ọpẹ́lẹ́yẹrú ni látàtí pẹ́.
0: Ṣé ẹ wà dáadáa?
1: A dúpẹ́ o.
0: Tó bá jẹ́ yín.
1: Tó bá ti pẹ́ mi ni. Owó ojú owó tèmi lèmi ọ̀yọ́ kúrò bẹ̀. Láti sẹ́ndì yòókù sí.
0: Ẹ sọ pọ́lọ́run.
1: Wàláì kí mi jẹ àárọ̀.
0: Kò ní bàjẹ́.
1: Owó tèmi ní ìyọ̀kú bẹ̀.
0: Èmi ọ̀lẹ́ jẹ àárọ̀ mọ ẹjẹ́ agbẹ́ lomi. Ẹ jẹ́ ń gbà pé èèyàn kan péré. Àwọn akébọ́lá ká wá mọ̀ dìde ńlẹ̀. Hello.
2: Hello, orúkọ mi ládòdò yẹn.
0: Láti.
2: Láti òkú yọ sá.
0: Ṣé ẹ wà dáadáa?
2: A dúpẹ́ fọlọ́run.
0: Kí lẹ ṣe?
2: Tó bá jẹ́ pé mi ni kò rẹ̀ kálẹ̀ ń bẹ̀ o.
0: Ẹ́.
2: Ìníkò kankan lẹ̀ ń bẹ̀.
0: Ẹ kọ́lọ̀.
2: Wàhálà ìníkò kankan lẹ̀ ń bẹ̀.
0: Ó sọ rere bàbá yìí. Hello. Èyí lẹ́pẹ̀ gbẹ̀yìn
3: o. Ẹ̀kọ́ kálí èmi ni o.
0: Orúkọ yín.
3: Máa kọyọ kọ́kẹ́lì 150. Orúkọ mi ni Bísílá Làwà.
0: Láti.
3: Láti Bọ́níyà.
0: Ok. Tọ́ bá jẹ́ yìí.
3: Láti èmi ni máa fi 150 gbẹ̀gbẹ̀ pẹ̀lá.
0: Ẹ kò gbogbo owó lọ yẹn yẹn.
3: Rárá o, láti fi kí mo fi pé ojú mo sẹ́ẹ̀lì sí yẹn. Màá fẹ́ yọ.
0: Ok.
3: Màá yọ 200,000 extra.
0: Ọ wá jẹ 350.
3: Màá fi ń jẹ 350.
0: Yóò ti jọ hàn sí gbogbo wa báyìí. Èmi ti ṣe ojú òpó ń pa ọmọ Akíbọ́lá. Akíbọ́pọ́ ẹ̀yìn tẹ́ ẹ bá ní dá ṣètò yìí láti gbà tá a ti bẹ̀rẹ̀ láti ọwọ́ aláàgọ́ mẹ́wàá. Ọmọ Akíbọ́lá tó fi di déédéé àkókò yìí. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ o. Bọ́ ẹ̀yìn tẹ́ ẹ fi dátà yín wò wá ẹ̀yìn tẹ́ ẹ ń bá wa ṣí à lójú òpó Facebook ẹ ṣeun o. Ẹ̀ẹ̀mẹyẹ tó ṣ ẹ ṣàdù ní bá aago mẹ́wàá bá ti lù pé ọmọ Akíbọ́lá fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ èyí tí ọmọ fọ́dà á lẹ̀ bí ẹlẹ́pẹ́. Òwe ẹ̀yin tẹ́ ó sì ṣe wípé ẹ fẹ́ pè náà tó ṣe pé ìpèníjà pé ẹ mọ́ bínú o. Ẹ jẹ́ jọ pàdé bọ́ bá ti dà ájọ ọjọ́ Sátidé lórí ètò wa èyí tá a pè ní Tonitini. Lẹ́kàn nìyí náà ni o. Ẹ máa wá ní nǹkan kan sí méjì tí wọ́n náà fẹ́ bá mi sọ tó fẹ́ jájọ sọ̀rọ̀. Ẹ pè mí sórí 0705716164. Gbọ́ lẹ́ẹ̀kan sí 0705716164. Àti 2FM náà ń pè bí o ìkànnì ẹ̀ẹ́dẹ́rin pẹ̀kẹ́ òṣònú. Laughter House wà lórí òkè téńté Mọ́kànlá ní Premier. Orúkọ gbogbo lọ́gàá lọ́gàá nìkan nìyí pé yín o. Àtẹ́ńtọ́ jẹ́ àmójú ẹ̀rọ mi fún sáà yìí olóòtú ètò yìí. Ẹnjìnìà Lọ́kẹ́ àti gbogbo àwọn tá a jọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́. Ni mò ń forúkọ wọn kì í wípé. Àkó àtàárọ̀ á lọ fi àlélẹ̀ báyìí o. Ìwọ́ tó bá yẹ pé o ní nǹkan kan sí méjì tó fẹ́ bá ń sọ, mo ṣí ojú òpó fóònù tọ̀dọ̀ mi lẹ̀ yáyá. Ojú òpó ti fóònù ti iléeṣẹ́ ni a ti tipa. Wípé ọba tó wọn wọlé bá ń sórí fóònù ti iléeṣẹ́ dàárọ̀ la. Ọyá bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0705715-6164. Ẹ tí gbogbo ilẹ̀kùn tọ́wọ́ inú ilé ìjàmbá ò ní í ṣe wá o. Aláùdí à ní bá wọn la 0705715-6164. Láyìn àṣàmúlórúkọ tèmi ń jẹ́ o Akínbọ́lá bàbá tó bí mi lọ́mọ. Ájì mọ̀lẹ́ aláàyè, orun ayọ̀, òun lásùn, ètò kù dọ̀sẹ̀ tí ń bọ̀, ó dàárọ̀.

0: ìbàdàn
1: rántí àwọn ọmọ Sọ́ọ̀lù.
0: Wọ́n ní kọ́ pa gbogbo wọn.
1: Kọ́ pa ìlọ rẹ̀.
0: Gbogbo
1: àjọyọ̀ ti Jonathan.
0: Wọ́n
1: ní ṣé wọ́n ní ọmọ
0: kan.
1: Ní ilé tí ọ̀gá. Mo sọ tẹ́lẹ̀ sọ.
0: Mo
1: bá sàmì. Àánú yóò fọ̀hún. O ní gbogbo tó bá máa ṣe. Ṣé àánú a fi dé? Ṣé o? Mọ̀ ṣeré o. Àyá Anamita. Egede Zua. Rua Gabia. Edasa. Àwọn ará Ìkòròdú. Kọ̀ọ̀la. Túmọ̀ ọ̀la gbàlejò. Akẹ́lẹ̀ Anumadé. Ayé yẹn gbogbo. Mọ̀ fi ètò ìṣeré mọ́. Iná olúwa ń bẹ nù. Mo gbóhùn olúwa pé. Àkókò tó. Ta ó faṣọ
0: yàyà.
1: Níbi tí ìdájọ́ ti pọ̀. Lórí mi. Àánú fọ́.
0: Oye
1: gbọ́. Bàbá mi. Ibi tí ìdájọ́ ti pọ̀ lórí mi. Àánú fọ́.
0: Àánú fọ́.
1: Àánú fọ́. Ibi tí ìdájọ́ ti pọ̀. Àánú fọ́. Ibi tí ìdájọ́ ti pọ̀ lórí mi.
0: Àánú
1: fọ́. Àánú lónìí lónìí. Jésù olúwa wa. Orí àánú gbà. Orí àánú gbà. Ó bá ti wá porúkọ Jésù lẹ́ẹ̀kan. Wà á wá kígbe. Ọrùn ìrànlọ́wọ́.
0: Heaven of help.
1: Ọrùn ìrànlọ́wọ́.
0: Heaven of help.
1: Ọrùn ìrànlọ́wọ́. Ẹ̀mẹ́jẹ. Wà á ní sí fún mi.
0: There is a open for me.
1: Oh my God.
0: Open for me.
1: Oh my God.
0: Heaven of help.
1: When the season.
0: Àkókò.
1: Of open heaven.
0: Ọrùn títí la wa.
1: Week in.
0: This week.
1: Ẹ fòsókè mi
0: dẹ́bẹ̀. Jọ́pọ̀ bẹ́ẹ̀ la.
1: Orúkọ Jésù
0: lẹ́ẹ̀kan.
1: Ayada, Oluwawa.

0: Ẹ̀rọ.
1: Ẹ gbàdúrà keje.
0: Olúwa ìran yẹn sinmi kó tó rẹ̀ mi.
1: Last time I did bank tayà.
0: Ó ń pẹ́ ju o.
1: He's got to do
0: it. Mi mi ń pẹ́ o, ń pẹ́ o.
1: Ó ń pẹ́ ju o.
0: Ó ń pẹ́ ju o.
1: Psalm 121.
0: Psalm 121.
1: Psalm 46.
0: Psalm 46.
1: Psalm 20.
0: Psalm 20.
1: Lẹ́mà kàlọ́.
0: Don't I stand for today?
1: Ẹ̀mẹ́ta ni.
0: Three times six.
1: Psalm 121.
0: Psalm 121.
1: Psalm 46.
0: Psalm 46.
1: Psalm 20.
0: Psalm 20.
1: Wà gbàdúrà yẹn.
0: Mi pray.
1: Lábẹ́ ọ̀run.
0: Under heaven.
1: O le jogbon seju.
0: Maybe just 16.
1: O le jogbon seju.
0: Maybe like 13 or 15 minutes.
1: Gbàdúrà. Ori ti o sele leyin.
0: See what happened after that.
1: Oluwa ran yan si.
0: Last time I told me.
1: King Dide.
0: Let me believe it.
1: Gbàdúrà.
0: Yẹ́rì kọjọ́.
1: Bàbá mẹ́ mi ní bọ̀.
0: Oluwa ran
1: yan si.
0: Olùwàkọ́tọ́ rẹ̀ lé.
1: Kọjọ́ rẹ̀
0: yà sé mi o.
1: Oluwa ran yan si.
0: O ti rí kájú Oluwa.
1: Oluwa ran yan si.
0: O ti rí
1: kájú Oluwa.
0: O ti rí kájú
1: lọ pàdé ẹ̀ta ara sọ lọ pàdé wọn kí nǹkan yí padà kò mú ẹ̀rí wá kò ṣeré rẹ kò ṣeré rẹ kí ọ̀nà ó la àwọn èèyàn gidi èèyàn rere kí wọ́n bẹ́ẹ̀ ṣe gbogbo tí ò lè rìn lọ́wọ́ tí wọ́n kó bẹ́ẹ̀ olúwa lé wọn jù àṣẹ́gun bẹ́ẹ̀ sọ pé mo gba ìrànlọ́wọ́ sọ pé mo gba ìrànlọ́wọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan
0: sọ
1: bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan.
0: Ọ̀rọ̀ yìí ti dé
2: ti ti.

0: wọ́n ṣàn yí ojú sí mi lẹ́ẹ̀mẹwàá pé ògùdù ọlọ́wọ́ ògùdù ọlọ́wọ́ ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi tí ń làkọjá tó sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lo fún 14 days tí bá lo ọkọ mi náà máa lo owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé
1: bá ń jẹ́ ọjọ́ kọ̀ọ̀kan 24,000
0: bẹ́ẹ̀ni times 14 tí wòlíì wa wọn làwọn ṣe torí òpòdé ni pé wọn mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra eléèwò torí kèrò wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pá nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tì sówó só ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá bọ́ mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tóun náà wojú ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́ mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn fára ẹ kó máa béèrè fáwọn ẹbí àwọn ẹbí mi mo ti ṣáà ń béèrè fún èmi yẹn kò ní òòtì èbèrè fára ẹ bó tiẹ̀ jó bìrì kí n ṣe mọ̀ kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ yẹn kí n ti béèrè méjì mi ì mọ̀ so ọlọ́run ṣàwá.
1: ẹ pàtẹ́wọ́ fún jésù ọlọ́run á wo ọmọ yín á dá
2: sí.
1: ẹ dẹ̀ máa rí ìyanu.
2: Amen.
1: Jesus.